0: ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: Ìwàásù yìí tẹ̀síwájú.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá. Ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́. Wo Aísáyà orí 24, ẹsẹ̀ 1. Aísáyà orí 24. ẹsẹ̀ ìkíní súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Aísáíà ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé, àti àwọn àpóstélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Aísáíà ó ń kígbe. Ó ní súnmọ́tò sí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Aísáíà láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Aísáíà agbẹnusọ fún Ọlọ́run. Aísáíà alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́tò sí. Ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣe é ṣe kí ó má mọ̀, ó ṣe é ṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́tò sí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́tò sí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́tò sí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédráàkì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́tò sí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ nígbà tí ti o nso wipe eyin o gba agbara nigba ti emi mimo ba ba leyin o si nso fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni Jerusalem ni Judea ni Samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti Isaiah nso wipe somo to si eyin orile ede ki e se gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki ranti nigbati emi olorun ti o pe Barnaba ati Paul ti o so wipe ohun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si nso na ni wipe ki won ki o somo to si awon ti o jina rere eni apiri wipe Paul nso wipe awon wonyi nsin olorun ajeji oni sugbon olorun ti eyin sin laimo oni oni mo muto yin wa oni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigbati Jesu ti o farahan Johanu ni erekusu Patmo ki lo nso fun oni ise ti ohun ni lati ran si awon ijo ki se be nikan oni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e se je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbe le olowo ise iranse yi kan na ni olorun gbe le mi lowo bi awa papa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lailai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a nsin olorun kan na bi o ba je pe a joko ti otito kan na bi o ba je pe a npese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je pe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni pe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wo pe won ko mo olorun lati so fun won wipe ki won ki o sumo to si lati pe awon aladugbo wa awon eni tin ba wa gbele awon alajo sisepo wa awon eniyan ti a ba pade ni bi gbogbo ki a so fun won wipe ki won ki o sumo to si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa nso nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wipe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o tile je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko Keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu kejila odun ni igba gbogbo ni a ma n se ipago eredi ipago yi ni wipe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu kejila odun ti a wa yi nibi ojo 18 si lati ojo 21 osu titi di ojo 24 osu kejila odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah wi pe abi Jesu olugbala fun wa je ki awo eko yi

wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà, kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bà jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí kẹrin, ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run. Wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́. Wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn. Wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn, àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalem. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù. Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà láròọ́wọ́tò wa ní àyíká wa, tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà. Wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú. Wọ́n wà nínú òkùnkùn. Ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí mú orí burúkú tí mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristì. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ. Èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí, tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa bá

0: Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristì, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ran. Ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà ńnà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wi pe o se o gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won se nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba jesu pade o ah mo ti ri jesu o seun gbogbo daadaa o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba jesu kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba jesu kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wo pe bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran wo pe lati igba ti mo ti ba jesu kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wi pe ah won ti mo nipa jesu se oro wi pe won mo nipa jesu ogoro awon eniyan ti o je wi pe ni asiko kerisimesi idi oti ni won ma joko si o mo wi pe awon ti won ro wi pe won se ajodun won yo ayo kerisimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko keresimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo nso ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi jesu ti won se ajodun jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro wi pe won se ajodun jesu se awa ti aro se awon ti aro po mo jesu niyan bi opo igba miran bi mo ba nlo ndarin eko nihin ni asiko kerisimesi ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi jesu se ibi jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa jesu wi pe won ti bi jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko mo nipa igbala jesu won ko mo nipa imole ti jesu kristi wa lati tan si igbese aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe abi jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokanlelogun osu bo mo we ko so fun aladugbo re wo pe ran mi leti o a ki ba mo tin ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o sele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokanlelogun titi de ojo 26 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti jesu kristi ti o mu wa wo ese kesan lori marku ninu marku ori kejo Marko ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je ounje ti a pese ni akoko alákòó ìpàgọ́ tí wọ́n wọ̀nyí wọ́n jẹ́ bí ẹgbàájì ènìyàn bí a bá ń sọ nípa ẹgbàájì ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn jẹ́ kí n ṣe àpèjúwe ó dàbí kí a sọ wípé ọgọ́rùn-ún lọ́nà ogójì tàbí kí a sọ wípé igba lọ́nà ogún tàbí irinwó lọ́nà mẹ́wàá mo rò wípé o yẹ kí o yé wa bí mo ṣe ṣe àlàyé ni wọ́n jẹ́ ẹgbàájì ènìyàn ọgọ́rùn-ún lọ́nà ogójì kí a wò ó dáradára wípé àwọn tí jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn àpọ́sẹ́lì méjìlá a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí àádọ́rin tí a rán lọ ní méjì méjì ní ìgbésí ayé jésù àtún lè fi wọ́n kún wọn kò tí ì tó ọgọ́rùn-ún àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnusọ wípé ó ṣe mí lóore ó mú mi láradá ó gbà mí là ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ó yí mi padà pátápátá àwọn wọ̀nyí ni wọ́n á kọ́ àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ wọ́n ń pè wọ́n jọ títí wọ́n fi tó irinwó lọ́nà mẹ́wàá tí mo ń sọ fún wa ẹgbàájì ènìyàn nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a fi tó wọn létí ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ jésù kristi kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa jẹ́ kí a wo róòmù orí kẹẹ̀dógún à ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà róòmù orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún mo dùú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí agbé ti dá orúkọ jésù kristi rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí i àwọn tí kò tí ì mọ̀ jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú kristi àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pe àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ibi jésù ṣùgbọ́n ìyẹn ẹni pẹ̀kún kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé kristi wá láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé kristi wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí jésù kristi láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo lúkù orí kejì lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé sáàsì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáàwó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe ti kristi olúwa jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí jésù kristi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní jerúsálẹ́mù láàrin ìgboro wọn kò sí ní bethlehem láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ ò rò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, ò rò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí ṣe Kristi Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa. Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Ó nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yé ni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bẹtlẹ́hẹ́mù kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa o, kí àwa tí a ti ń sunkún àsundẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn, bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mu ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi. Ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tún fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn, nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn, ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà, tí ó gbé ìlú lọ́wọ́, tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. ori awon elomiran nipa o le o sese ki o je ni pipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so wi pe ki won ki o wa fi ipo pamo si bi kan o si sese nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o sese igba miran o le ri nigbati mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona ni bi kibi ti o ba nlo pataki lati ibi oko ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orilede wa olori orilede wa ti a o so pe o nbo bi awon ti o wa ninu aye bi won ba npariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba npariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Kristi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Kristi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Kristi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Kristi ti o wa lati se fun wa ti ti ipagbo na yo fi kun fun awon ero mo gberi yin je wi pe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Kristi wi pe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wepe ipagbo wa a ko je ki oko mo wepe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo wepe ipagbo wa a ko je ki awon aladugbo mo wepe ipagbo wa a ko je ki awon ti nraja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wepe ipagbo wa oni ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipagode imole de igbalade iwosan de anfani batambatam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati ibi ti a tin se ipagbo na ki a ma se je ki o je ohun ikoko oni bi iwo ba n se nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo je ki aye gbo ati ekun re je ki aye ati awon ohun gbogbo ti o tinu re jade je ki won ki o gbo eyin ni ise ti agbele wa lowo nipa ipagbo yi ipagbo ki se nipa eniyan ipagbo ki se nipa alufa ipagbo ki se nipa ti ara wa o je nipa nkan ti olorun o je nipa Jesu Kristi o je ati fi Jesu Kristi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipagbo wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa Jesu Kristi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipagbo yi ti ati ma nse lododun lati igba na o ye ki o mo wepe ni ibere a se ipagbo ni Eko gba to ya a lo si Enugu gba to tun ya a lo si Onitsha ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Owerri bi o ti le je wepe ona jin nigba na ti o je wepe awon eniyan ma wo oko láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Owerri, láti ìhín lọ sí Ìlọrin. Síbẹ̀ a rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ẹ̀wọ̀ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kìí ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Owerri. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó pọ̀ ọ́rọ̀, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀. Ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ 11 Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ńgbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn là ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ 11 wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24. Joshua orí 24 ese ike dogun bi o ba si se buburu le oju yin lati sin olowa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni olowa li a o ma sin eyin ni ipinu Joshua wepe owo ma sin olowa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o sin olowa o sin olowa wepe bi o se ti iwo ni ati ile re wepe olowa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo olowa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wepe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wepe lati ojo kokanlelogun titi di ojo kerindinlogbon osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti n bo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa orin ni wa ise owo wa ohun gbogbo ti ani lati je ki ipago na ti so nipa Jesu Christi ki o je ohun ti a o se ti ko ni ni ija kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun we pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni ti o le yi pada
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: In relation to Matthew, ori ikarun, nigba ti o si ri opo eniyan, ogun ori oke lo, nigba ti o si joko, awon omo eyin re to wa, o si yenu re, o si ko won wipe, alabukun fun ni awon otosi ni emi, nitori ti won ni ijobo orun, alabukun fun ni awon eni ti n kaanu, nitori ti a o tu won ninu, alabukun fun ni awon olokan tutu, nitori won o jogun aye. Alabukun fun ni awon eni ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabukun fun ni awon alaanu nitori won o ri aanu gba alabukun fun le awon ninu funfun nitori won o ri olorun alabukun fun ni awon onilaja nitori omo olorun ni a o ma pe won alabukun fun ni awon eni ti a nse inu nibi ni si nitori ododo nitori ti won ni ijobo orun alabukun fun ni eyin nigba ti won ba n kegan yin ti won ba n se inu nibi ni si yin ti won ba n fi eke soro buburu gbogbo si yin nitori emi e ma yo ki eyin ki o si fo fun ayo nitori ere yin po le orun bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inú níbi ni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. Ẹ̀yin ni iyọ̀ ayé, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú odùn? Kò ní láárí mọ́, bí kò ṣe pé àdánù, kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dọ̀ lórí òkè kò lè farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sábẹ́ òṣùwọ̀n. Bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo. Ẹ má ṣe rò pé èmi wá láti pa òfin tàbí àwọn wòlíì irun, èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, títí ọ̀run ohun ayé yóò fi kọjá lọ, ohun kíkiní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí, títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. Ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kíkiní nínú òfin wọ̀nyí tí ó bá sì ń kó àwọn ènìyàn bẹ́ẹ̀, òun náà ni a ó pè ní ẹni kíkiní ní ìjọba ọ̀run. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe wọ́n tí ó bá sì ń kọ́ wọn, òun náà ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run. Nítorí mo wí fún yín, bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti ti àwọn farisí, ẹ̀yin kì yóò lè dé ilé ọba ọ̀run bí ó ti wù kí ó rí. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbà ni pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà lé ewu ìdájọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà lé ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé aláìníláárí yóò wà lé ewu àjọ àwọn ìgbìmọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń wí pé ìwà aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì. Nítorí náà, bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ, bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ, fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sì lọ, kọ́ bá arákùnrin rẹ làjànà, nígbà náà ni kí o tó wá ẹ̀bùn ẹ̀bùn rẹ. Bá ọ̀tá rẹ rẹ kankan nígbà tí ìwọ wà ní ọ̀nà pẹ̀lú rẹ, kí ọ̀tá rẹ kí ó má bàa fi ọ lé onídàájọ́ lọ́wọ́, onídàájọ́ a sì fi ọ lé ẹ̀ṣọ́ lọ́wọ́, a sì gbé ọ sọ sínú túbú. Lóòótọ́ ni mo wí fún ọ, ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ fi san owó kan tí ó bá kù. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbà ni pé ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí i, ó ti bá a ṣe panṣágà tán ní ọkàn rẹ̀. Bí ojú ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó ṣáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. Bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, ké e kúrò kí o sì sọ ọ́ nù. Ó ṣáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. A ti wí pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ yẹ kí ó fi ìwé ìkọ̀sílẹ̀ lé e lọ́wọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè, ó mú un ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ bí a ti wí fún àwọn ará ìgbà ni pé ìwọ kò gbọdọ̀ búra bí kò ṣe pé kí ìwọ kí o sì mú ìbúra rẹ̀ ṣẹ fún Olúwa. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe búra rárá, ìbá ṣe ìfẹ́ ọ̀run búra nítorí pé ìfẹ́ Ọlọ́run ni, tàbí ayé nítorí àpótí ìtìsẹ́ rẹ̀ ni, tàbí Jerúsálẹ́mù nítorí ìlú ọba ńlá ni. Kí o má ṣe fi orí rẹ búra nítorí ìwọ kò lè sọ ẹrun kan di funfun tàbí dúdú. Ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́, nítorí pé ohunkóhun tí ó bá jù wọ̀nyí lọ nípa ìbìlẹ̀ ó ti wá. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe kọ ibi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí ti ò sì sí i pẹ̀lú. Bí ẹnìkan bá fẹ́ sùn ọ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ ní ẹ̀wù lọ, jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú. Ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá a dé méjì. Fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ àti lọ́dọ̀ ẹni tí ó ń fẹ́ mú lọ́wọ́ rẹ, má ṣe mú ojú kúrò. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọ nìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣe ore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fẹ́ àrùn kan bá yín lò tí wọ́n ń ṣe inú níbini sí yín. Kẹ́yìn kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run, nítorí tí ó ń mú ọ̀run rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá sì ń kíkìkì àwọn arákùnrin yín, kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà, kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ ní ọ̀run ti pé.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yìí kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeéṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yìí ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọpo bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé
4: lati mura wa sile fun ipadabo Jesu Christi nje bi ati ni ipinu ti a se wa sihin an bebe we pe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi etin ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin we pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ke ba le je ajumo jogun pelu Jesu Christi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu Oluwa adupe we pe ti gbo loruko Jesu Christi Oluwa wa loni anwo oro Olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ke awo Korinti kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro shinshin lai yese ki esi ma po si ni ise Oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu Oluwa nihi ni ari Paulo apostoli eni ti o kun fun ise ise esin si Olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti Olorun nfe ki o se ninu ise Olorun eni ti o ti rin irin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti nso fun won nipa ohun ti Jesu Christi ti o se lori igi agbelebo nihin ni a ri okunrin yi eni ti o ti jiya popo fun ise esin Olorun ti o n gba awon ara Korinti ni iyanjo wipe bi won ti je ara ninu Oluwa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sisin lai yese ki won ki o ma po si ninu ise Oluwa ni igba gbogbo ni won bi won ti mo wipe ise won ki se asan ninu Oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba n soro nipa ise Oluwa oni Paulo apostoli nitori wipe omi odo jijin popo ni Paulo ni o la koja nitori pe ninu ise Olorun a le so wipe Paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni asolokota igba popo ni ana igba popo ni agbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki adayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wipe ohun ko ni se ise kankan fun Olorun mo iru eniyan be ibaje Paulo apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro Olorun to n waasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa n so fun wa wipe awa ti a ti di ara ninu Oluwa awa ti a je omo Olorun awa ti a ti di ebi Olorun wipe gege bi Olorun ti yan wa fe gege bi Olorun ti fi ife re han wa nitori wipe o ran Jesu Christi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo Olorun o ni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wipe bi iji tile n ja bi afefe tile n fe bi o tile dabi eni wipe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wipe a o yese ke ari wepe ni ipe jopo awon omo olorun ese wa oye ke ari wepe ninu ise olorun a oye ese wepe ki se pe ke aduro si oju kan wepe ke a ma po si ni ise olowa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ke a ma po si ni ise olowa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu olowa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wo ni lori wi pe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma nwa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wi pe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wi pe ise ti a ba se ninu Kristi ki a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo Christiani onigbagbo ni ari wi pe won ma ngba ohun popo lati owo Olorun nigba ti won ti wo ijoba Olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo Olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wi pe won ti sise ti o lere ni ijoba Olorun opolopo ti won ro wi pe won je ni mimo won je olododo ninu ijo ni o je wi pe ni ikeyin won o farahan ni waju Olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju Olorun titi aye raye ki eyi ki o ma ba je ipin wa oni a fi nso loni we pe o ye ki a sise fun Olorun ati ko lorin we pe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi Jesu Kristi oluwa wa yo fi de ati ko lorin we pe a nse ipinu we pe a o sise omo Olorun sani wa ati wi pe a o tele ona ti Oluwa wa to se omo ona ti Oluwa wa to o sise fun Olorun o se ife Olorun oni o so wi pe o nje ohun ni ati se ife Olorun ki ohun ki o se pari ise re ati wi pe nigbati ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru nbo nigbati enikan ki yo le sise atijo ko lorin papo we pe a o sise ki a ba le fi ounje mi bo awon ti ebi npa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo Kristi la o ma sogo oni nigbati a ba nkede wi pe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wi pe ise ti a nso nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si Olorun wi pe igbala nbe ninu Jesu wi pe o ye ki won ki o wa sodo Jesu Kristi nitori be gege bi ati ko lori o ye ki enikokan wa ki o se ipinu wi pe a o sise Paul apostle sin je ki o da wa loju wi pe bi a ba mu ipinu yi se ti a duro sisin ninu ise Olorun ti a o yese ninu ise Olorun ti a n po si ninu ise Olorun ni igba gbogbo wipe ere yo wa fun wa lodo Oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere ise ti o lere opolopo ise ni o je wipe o lere ni woju Olorun opolopo ise ni o je wipe be ati n se ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju Olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa niwaju Oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi li a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu Oluwa wa Jesu Kristi niwaju Olorun ati baba wa nihi ni Paulu ni o n kowe si awon onigbagbo ni Thessalonica o n so fun won wipe o n ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si n so fun wa nipa awon nkan meta yi o n so nipa ise igbagbo o n so nipa laala ti ife o n so nipa suru ti o ni ireti o meta yi ni a ri wipe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti Corinthi kini ori ketala ese ketala ti o so wipe nje nisisiyi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife bi e ba n fe sise fun Oluwa o ye ki a mo wipe ipile ise ti a n se fun Oluwa o ni igbagbo wa ninu Jesu Kristi lai ni igbagbo a o le se ise ti yo te Olorun lorun lai ni igbagbo ninu Oluwa ninu Jesu Kristi igbagbo wipe o ku fun ese wa igbagbo wipe nipa eje Jesu Kristi ni a n we wa mo igbagbo wipe oun ni o wa lati ko ese ara aye lo igbagbo wipe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo lai ni igbagbo yi gbogbo ise ti a n se o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Kristi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon nkan aye wonyi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye Olorun iru eni be gbogbo ise ti o n se ise oku ni sugbon lakoko wipe ki agba Oluwa gbo yi ni a fi ma n ri awon elomiran ni tosi wa ni opolopo ile isin ati awon die ninu ile isin wa nihi ise ti won n se ko mu igbagbo ninu Jesu Kristi lowo o seese ki a ri eni ti o fi gbogbo akoko re ti o fi n se ise ti o ro wipe ise fun Olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje Jesu Kristi weun ki a si we funfun ju snow lo iru eni be ni a n so fun wipe ise re ko je itewogba niwaju Oluwa ipile lori eyi ti a n ko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu Jesu Kristi ki se be nikan ife wa fun Olorun bi ati mo wipe o fe wa àwa náà nítorí ìfẹ́ rẹ̀ àwa sì fẹ́ ẹ pẹ̀lú. Bí èyí ni a fi lè ṣe làálàá nínú olówa, kí làálàá wa kí ó má bàa já sí asán. Jẹ́ kí a tún wò ó nínú Hebrew.

kìí ṣe iṣẹ́ ti ara ṣùgbọ́n iṣẹ́ tí a ń ṣe nínú ilé ìsìn iṣẹ́ tí a ń ṣe fún ìjọba ọlọ́run iṣẹ́ tí a ń ṣe láti jèrè ọkàn àwọn ẹlòmíràn iṣẹ́ tí a ń ṣe láti sin ọlọ́run bí kò bá mú ìfẹ́ ọlọ́run lọ́wọ́ bí ó bá jẹ́ wípé a kàn ń ṣe é láì ní ìgbàgbọ́ nínú jésù a ń ṣe é láì ní ìfẹ́ ọlọ́run a ń ṣe é láì ní ìrètí ìyẹ̀ nípẹ̀kun pẹ̀lú ọlọ́run lókè ọ̀run irú iṣẹ́ bẹ́ẹ̀ kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà a rí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ìgbàlà jésù kristi kò tí ì jẹ́ tiwọn ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí ohun tí jésù kristi ṣe lórí òkè kálvárì kò tí ì jẹ́ tiwọn lójoojúmọ́ ni wọ́n ń dẹ́ṣẹ̀ lójoojúmọ́ ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọn kò jẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ irú àwọn bẹ́ẹ̀ bí wọ́n tilẹ̀ fi gbogbo owó wọn fún ìjọ bí wọ́n tilẹ̀ fi gbogbo àkókò wọn fún ìjọ fún iṣẹ́ ìsìn kì yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nítorí bẹ́ẹ̀ iṣẹ́ láìsí ìfẹ́ ọlọ́run iṣẹ́ láìsí ìgbàgbọ́ nínú kristi iṣẹ́ láìsí ìrètí ìyà ẹni pẹ̀kun kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa ẹ̀dàkejì ni ìfẹ́ láìsí ìṣe àwọn ẹlòmíràn wọn máa gbàdúrà wọn máa sọ fún ọlọ́run wípé àwọn fẹ́ràn ọlọ́run púpọ̀ ṣùgbọ́n ìfẹ́ wọn sí ọlọ́run kò mú ìgbọràn ìgbàgbọ́ lọ́wọ́ ìfẹ́ wọn sí ọlọ́run kò mú ìgbọràn láti ṣe ohun tí ọlọ́run pa láṣẹ láti ṣe é ìfẹ́ wọn sí ọlọ́run kò mú kí wọn kí ó ní ẹ̀dùn ọkàn sí àwọn tí ó ń ṣègbé láti lè wá wọn lọ láti lè wá àwọn àgùntàn tí ó sọnù láti lè mú wọn wá sínú ìjọba ọlọ́run wọn kàn sọ wípé àwọn ní ìfẹ́ ìfẹ́ ní ẹnu ṣùgbọ́n ìfẹ́ tí wọn kò mú sí ìṣe irú ìfẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run bèèrè lọ́wọ́ wa ni wípé kí a ní kí a ṣe làálàá tàbí kí a ṣe iṣẹ́ tí ó ní ìpìlẹ̀ nínú ìgbàgbọ́ jésù kristi tí ó sì jẹ́ wípé ohun tí ó ń tì wá láti ṣe àwọn nǹkan wọ̀nyí ni ìfẹ́ wa sí ọlọ́run ìfẹ́ wa sí àwọn ará ìfẹ́ wa fún àwọn ẹlẹ́ṣẹ̀ nítorí wípé a kò fẹ́ kí wọn kí ó ṣègbé irú ìfẹ́ yìí ni ó máa jẹ́ kí a ṣiṣẹ́ fún ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni láàrin wa tí a rí wípé ó jẹ́ afáfá fún ọlọ́run a rí wípé ó ń ṣe làálàá fún ọlọ́run ó ń fi àkókò owó ohun ìní àti nǹkan mìíràn tí ó ní ó ń fi ṣiṣẹ́ fún ọlọ́run èrèdí rẹ̀ ni wípé ó ní ìfẹ́ sí ọlọ́run ó ní ìfẹ́ sí àwọn ará ó ní ẹ̀dùn ọkàn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ kúrò nínú ọ̀run ìgbé tí wọ́n ń lọ jẹ́ kí a wo Nehemiah Nehemiah orí kẹrin láti ẹsẹ̀ ìkọkàndínlógún mo sì sọ fún àwọn ìjòyè àti fún àwọn olórí àti fún àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà tóbi ó sì pọ̀ a sì ya ara wa lórí odi ìkíní ẹni ìkíní jìnà sí ẹni kejì ẹsẹ̀ ìkọkànlélógún bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ níhìn-ín ni a ń rí Nehemiah Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún ọlọ́run àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásitì àwọn tí kò ní iṣẹ́ ìjọba àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ ilé tàbí kí wọn kí ó jẹun tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́ ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún ọlọ́run ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé e kúrò níbẹ̀ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalemu ni a ti wó palẹ̀ àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalemu ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalemu nítorí Jerusalemu ni olú ìlú òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo ọlọ́run.

0: Ọlọ́run yóò wà níbẹ̀ àti láti ibẹ̀ lọ ní ìmọ́lẹ̀ ìhìnrere, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé. Ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah. Nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run? A rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà, tí ó pa á tì, tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run? Irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah. Níhìn-ín ni a rí ìwé pé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ, àti ìjòyè, àti àwọn olórí. Àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè, bí a bá jẹ́ àgbà nínú ìjọ, bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ, wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a káwọ́ gbéra, kí àwọn mẹ̀kúnù, àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ, kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà, rárá, kò rí bẹ́ẹ̀. Níhìn-ín ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù, wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wípé wọ́n fẹ́ wó, wọ́n fẹ́ kọ́ òdì Jerusalemu tí a ti wó palẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀, tí àwọn wòlíì Èké tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alákèso ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn tí kò mọ Bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alágàbàgebè ẹ̀sìn tí wọ́n ti wó palẹ̀? Ó wá jẹ́ iṣẹ́ tìrẹ, ó jẹ́ iṣẹ́ tèmi. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó lọ, a ó jèrè ọkàn odi tí a ti wó palẹ̀ ní ìjọba Ọlọ́run wípé a ó kọ, odi tí àwọn ẹlẹ́kọ̀ọ́ Èké, àwọn wòlíì Èké, àwọn tí àwọn alárìn kiri tí wọ́n ń fi ẹ̀sìn ṣe jẹun jẹun, odi tí wọ́n ti wó palẹ̀ wípé ìwọ àti èmi wípé a ó gbé ìró, a ó wàásù ìhìnrere, a ó jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìnrere kí ó dé etí ìgbọ́ àwọn tí ń ṣègbé ní ẹsẹ̀ 21. Ni wọ́n ti ń sọ fún wa wípé bí bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà, ó jẹ́ ohun tí ó wúni lórí. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Bí a bá lè sọ èyí nípa ìjọ wa, bí a bá lè sọ èyí nípa ẹnì kọ̀ọ̀kan wa, bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà, ó jẹ́ iṣẹ́ tí ó lérè. Ṣùgbọ́n kí a tó lè ṣe é, a ní láti ní ọkàn láti ṣiṣẹ́, ọkàn láti ṣiṣẹ́. Wo ẹsẹ̀ 6. Bẹ́ẹ̀ ni àwa mọ odi náà, gbogbo odi náà lè a sì mọ kan ara wọn títí dé ìdáméjì rẹ̀, nítorí kíyèsí dáadáa, nítorí àwọn ènìyàn náà ní ọkàn láti ṣiṣẹ́. Ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kí ó yí ọ, bí kì í bá ṣe wípé wọ́n fẹ́ràn Ọlọ́run, wọn kì í bá ti ní ọkàn láti ṣiṣẹ́. Nítorí bí Nehemiah bí ó ti dé Jerusalemu, tí ó pe àwọn ìjòyè, tí ó pe àwọn olórí, tí ó pe àwọn ènìyàn jọ wípé kí wọ́n wó, kí wọ́n kọ́ odi tí a ti wó palẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn Èké sùn wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe inú ribíni sí wọn, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ ìwé sí àwọn ẹlòmíràn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ aládámọ̀, aládáṣe. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Nehemiah fẹ́ gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ènìyàn náà. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun kò bákùngbé fún Nehemiah àti sí àwọn ènìyàn náà. Ṣé o mọ̀ wípé àwa pàápàá nínú iṣẹ́ Olúwa, bí kì í bá ṣe wípé a ní ìfẹ́ Ọlọ́run, bí kì í bá ṣe wípé a ní ìrètí ògo, bí kì í bá ṣe wípé a ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, a ò ní lè ṣe iṣẹ́ náà? Nítorí wípé àwọn ẹlẹ́sùn Èké wọ́n pọ̀, àwọn tí wọ́n rò wípé bóyá à ń wá owó, bóyá à ń wá ìyàwó ni, bóyá à ń wá ọkọ ni, bóyá à ń fẹ́ nǹkan ayé yìí, bóyá à ń fẹ́ di ẹni gbajúmọ̀ nínú ìjọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ènìyàn ni wọ́n lè máa sọ sí wa wípé a fẹ́ di agbátẹrù ìhìnrere, a fẹ́ di alákatakítí ẹlẹ́sìn, ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ó ṣeé ṣe kí wọ́n kí ó máa pè wá. Ṣùgbọ́n a sọ nípa àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n ní ọkàn láti ṣiṣẹ́. Ìwọ pàápàá bí o bá fẹ́ràn Jésù, o rántí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ṣe sí Jésù Kristì. O rántí wípé Paul apostoli àti àwọn apostoli mìíràn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n lọ sí inú túbú. Kí ni ṣe tí wọ́n dúró nínú iṣẹ́ Ọlọ́run? kini se ti won ko ja para ninu ise olorun kini se ti ese won ko ye ninu ise olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise olorun ohun kan la ri nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wipe o ye ki eni kokan wa papa ki a ni okan ati emi lati sise fun olowa ati so fun wa wipe akoko ipago ti ajinde o nbo asin fe ki eni kokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wipe ki won ki o wa ri jesu ki won ki o wa wo jesu kristi olugbala ki won ki o wa ki won ki o wa lati gba igbala olorun ma je ki ohun kun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohun kun ni won le so iwo ni o ye ki o mo wipe ati fi ipepe o ipe lati odo olorun ati wipe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki o ri wipe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Kristi oluwa wa Jesu Kristi apere pipe wa Jesu Kristi eni ti an tele Jesu Kristi olugbala wa Jesu Kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti an pe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wipe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wipe agbara re yo ma dinku bi ko ba jeun fun ose kan o somo iti bebe ku ohun ti Jesu Kristi n sọ fun wa ni wipe ounje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun ti o je ko n wa laaye ati laaye ni igba naa ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife olorun losan ounje ti ohun lepa re ni ife olorun ni asale ounje ti ohun lepa re ni ife olorun ati wipe lati pari ise re iwo naa mo gege bi agbalagba wipe ohun ti a ko bere a kii pari re nje je ki n bi o leere ibeere kan ni igba wo lo pari ise ti olorun gbe le o lowo bi o ba ti bere jo seese fun o lati pari bi o ba ti bere ise ijiri okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan di oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Kristi nipa iku Jesu Kristi lori igi agbelegbo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristi n so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele ounje emi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wipe o ku osu merin ikore yóò sì dé wo mo wí fún yín ẹgbẹ́ ojú yín sókè kí ẹ sì wo oko nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà ohun tí a ń pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba ọlọ́run kí a sọ fún ọ wípé Jésù ń gbàlà Jésù ń túni sílẹ̀ Jésù ń dáríjì Jésù ń wẹnimọ́ kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé kí wọn kí ó wá sínú Kristi kí wọn kí ó di ọmọ ìjọba ọlọ́run bí wọn bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé akórè wọn sínú ìjọba ọlọ́run èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí èyí ni ó yẹ kí a ṣe làálàá fún yẹ kí a wo Johanu orí ìkẹfà Johanu orí ìkẹfà ẹsẹ ìkẹtàdínlọgbọ̀n ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú bíbélì láéláé ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fun onje ti segbe sugbon fun onje ti wa titi di iyi aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi edidi di ise ti opolopo nse loni iba je ise ke adi okun morun tabi ise ke aje olukoni fun awon omode ni ileiwe tabi ise wipe ibi ti ati da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise onje ti nsegbe nitori wipe a nse ise won yi ke a ba le jeun ke a ba le daso bo ara wa tabi ke a ba le kole sugbon o ye ke a mo wipe awon ise won yi ohun ti won le fun wa ni awon omule mo fo aye yi ohun afowo ba file ti aye eni Jesu Kristi so wipe ke a ma se lo gbogbo akoko wa lori ise fun onje ti segbe sugbon ke a kunkun ma sise ke a ma se laala fun eyi ti so ni di aye ninu olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ke a mo we pe ise ti a pe wa si ise ti o lere ohun ni ise ijire okan ise fun ijoba olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni we pe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbesi aye wa bi a ba so pe a nsise fun olorun ti a o so eso iwa mimo eso irele eso ododo eso ki a ma rin deede eso ki a ma rin ni yiye ninu ijoba olorun iru ise be ko le je etewogba ni waju olorun o ye ki ise yi ki o koko so eso ni igbesi aye ti wa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori kokanla ese ogbon eso ododo ni igi iye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igi iye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o n so fun anihin wipe eso ti o ye ki ise wa ninu Kristi ise wa ninu ijoba Olorun eso ti o ye ki o koko so ni eso ododo eso ododo Filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin olorun nihin ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso olari lowo awon ti o wa ninu aye eso iwa ife kufe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun sugbon a nso fun wa o ni ki eyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbesi aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki ese jasi olododo alaije ohun ikose wipe ki iwa wa ìṣe wa kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n wá sínú ìjọ ìwà wọn, a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé ìwọ tí o tilẹ̀ ń wàásù ó jà ju kíni lọ, ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù ọtí ò kúrò nílé rẹ, ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ, sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́bá ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, o ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, o jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. O ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run nítòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristì, ọlọgbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé, ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristì, tí wọ́n ké pé Jésù Kristì Olùgbàlà, wípé wọn ó di ẹni ìgbàlà, ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà, ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀. Àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀, nínú àgbèrè, nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́, wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu, nínú sìgá mímu, nínú ìrédè òru, nínú ká máa jó káàkiri, ká máa jẹ ẹbọ káàkiri, tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà, ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà, ìgbádùn tòótọ́ nínú àlàáfíà Ọlọ́run ló wà. Bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀, ọlọgbọ́n ni irú ẹni tí o bá ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjìrì ọkàn kí ó ṣe, èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú Ọlọ́run ni wípé a ń yí ọkàn padà. A jẹ́ ọlọgbọ́n, sọ fún mi, àwa tí a wà níhìn-ín, wò ó káàkiri, wo ẹ̀yìn kí o wo iwájú, kí o wo ẹ̀gbẹ́ rẹ. Àwa tí a wà níhìn-ín, bí ó bá ṣeé ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá jẹ́ ìpè Ọlọ́run, bí a bá sọ fún Ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì, a ń fẹ́ kí Ọlọ́run kí ó fún wa. Bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín, bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba Ọlọ́run ní oṣù kan, gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé, gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí, kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé, nínú ọdún kan. O jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá. Nítorí bẹ́ẹ̀, o yẹ kí a kún fún iṣẹ́, o yẹ kí a kún fún ojúṣe. Kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan. Àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé, ṣé wọ́n ti ní ìgbàlà? Ṣé wọ́n ti mọ Olúwa? Ṣé a ti yí wọn padà? Ṣé Ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀, tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eku wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà, títí a fi yí ìgbésí ayé wọn padà? Èyí ni èso tí Ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi, láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa, kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba Ọlọ́run. Kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀? Bí o bá bẹ̀rẹ̀ lónìí, bí o bá tẹ̀síwájú, ti o yi pada ti o boju weyin ti o nso fun olorun pe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon tin soro nipa oluso agutan awon elomiran won o mu ti an pe ni iwasu ihinrere ohun ti won ma nso fun awon olomiran ni wo pe e wa wo oluso agutan de wa ni ijowa ijowa da ju jo miran lo awon miran ti won lo nbere ijo e won o se ife olorun ijowa lo da eyi ko la nso ohun ti an so nipa iwasu re pe ki a ma iwasu jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wa da oruko jesu kristi onigbanila ise irapada ti jesu kristi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan we pe jesu n gbala ati wipe eje re o nwe ni mo be a ba le se be o je mo wipe ere popo lo wa fun awon ti won ba nsise fun olorun le ona be ye ke a wo chronica keji chronica keji ori ke dogun ese ikeje chronica keji ori ke dogun ese ikeje sugbon eyin mu arale ki ese ki e ma se de owo yin nitori ise yin yo ni ere ori bi abagba oluwa gbo bi e ba mo we pe olooto ni oluwa ati we pe ileri re ki ye ki ta se ki pale o ye ki a mo we pe ise wa ninu oluwa ise ijire okan yo ni ere nihin ni ati gba awon eniyan won yin ni iyanju we pe ki eyin ki o mu ara le ki e ma je ki ohunkohun ki o je ki a rewesi nitori pe ise n be lowo wa lati se ise wa nile ti a ni lati se ipago ajinde lo n bo yi a n fe ki awon eniyan ti o wa ni arowoto wa a n fe ki won ki o mo nipa jesu a n fe ki won ki o mo nipa igbala olorun a n fe ki won ki o mo nipa igbala ti jesu kristi ti o se asepe re lori igi agbelebo awon ti won kan lo si ilesin àwọn tí wọn kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà jésù kristi ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà à ń fẹ́ kí ó yé wọn ìwọ ni ó jẹ ẹnu fún ọlọ́run èmi ni ó jẹ ẹnu fún ọlọ́run gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹwẹ̀sì má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dáyà pọ̀ ọ́ ó ní ẹ mú ara yín le kí ẹ má sì dẹ ọwọ́ yín kí ẹ má sì dẹ ọwọ́ yín má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́ iṣẹ́ ń pè fún ẹnìkọ̀ọ̀kan wa ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú ọlọ́run èrè nínú ayé yìí àti èrè nígbà tí jésù kristi tí ó bá farahàn láti kó àwọn àyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ fún ọlọ́run nìkan ṣoṣo Matthew orí kẹfà ẹsẹ̀ ìkíní ẹ kíyèsára kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín bí ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò lí èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ lé ọ̀run àwọn ẹlòmíràn iṣẹ́ wọn ó kún fún kárímí ó kún fún ìgbéraga ó kún fún ojúsàájú ó kún fún àgàbàgebè ó kún fún ìgbéraga àwọn ẹlòmíràn tí wọ́n rò wípé wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ohun tí a máa ń rí ni wípé kárímí ó pọ̀ nínú ohun tí wọ́n ń ṣe bí wọ́n bá rí wípé olùṣọ́ àgùntàn wà nítòsí adarí wà nítòsí tàbí ẹlòmíràn wà nítòsí wọ́n á tẹ pamọ́ṣẹ́ ó dàbí àwọn ènìyàn ẹlẹ́ran ara tí wọn ò ní ìgbàlà ìgbà mìíràn ó ṣeéṣe wọn a wà nínú iṣẹ́ ìjọba kí ọ̀gá ibi iṣẹ́ kí ó tó máa ṣe àbójútó kí ó tó máa ṣe àyẹ̀wò gbogbo nǹkan kí ó tó máa káàkiri wọn a káwọ́ jọ wọn ò ní ṣiṣẹ́ wọn a jókòó wọn a káwọ́ gbéra ṣùgbọ́n bí wọ́n bá ti rí wípé ọ̀gá ń bọ̀ àwọn ẹrú wa dìde wọn a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní èrè àwọn ẹlòmíràn wọn máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ gbogbo ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ojúṣe wọn ò ní ṣe é ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹnìkan ń bọ̀ alábòjútó kan ń bọ̀ wọn àbẹ̀ sí ní dìde iṣẹ́ kárímí nìyí o mọ̀ wípé nígbà tí ẹni yìí tí ó sí níbẹ̀ Jésù wà níbẹ̀ Ọlọ́run wà níbẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa nínú Olúwa kí ó jẹ́ kárí mi kí a má ṣe jẹ́ kí iṣẹ́ wa kí ó jẹ́ fún ojúsàájú ènìyàn ẹlòmíràn bí wọ́n bá wà ní àwọn nìkan ṣoṣo wọn kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe ṣùgbọ́n ojúsàájú ó ti pọ̀ fún wọn bí wọ́n bá ti rí pé ẹnìkan bọ̀ bí wọ́n bá rí wípé ẹnìkan tí ó máa sọ wípé ẹ kò ṣẹ́ Olúwa o Ọlọ́run á sọ agbára yín di ọ̀tun o bí wọ́n bá ti rí pé ẹnìkan tí ó máa sọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ ṣírí fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ tí a ń ṣe nípa ẹ̀fẹ́ Ọlọ́run ó yẹ kí iṣẹ́ wa kí ó jẹ́ iṣẹ́ tí ó wà láìsí àgàbàgebè láìsí ìgbéraga láìsí ojúsàájú láìsí wípé a fẹ́ gbé ara wa sókè tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè á fi hàn tàbí iṣẹ́ tó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́ pẹ̀lú ọkàn òtítọ́ iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú ìwé ìfihàn orí kejìlélógún ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá kíyèsí èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí Jésù Kristì ń bọ̀ èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀ láti san fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run ó yẹ kí a dìde dúró nísinsìnyí kí a bá Olúwa sọ̀rọ̀ kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè iṣẹ́ ìjìnrere ọkàn àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa ó yẹ kí a dìde ó yẹ kí a jí nínú oorun wa ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni olùgbàlà dìde dúró kí o gbàdúrà kí o fi àkókò rẹ fún Ọlọ́run kí o fi ohun ìní rẹ fún Ọlọ́run kí o fi àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ọ kí o fi fún Ọlọ́run kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ ó jẹ́ èso ìwà òdodo kí o sì máa rìn déédéé kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀ o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ olùgbàlà kí o bá lè dáríjì wọn kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́ tí ó sì yẹ ní àkókò rẹ̀ gbàdúrà sọ fún Ọlọ́run bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti já pápá nínú iṣẹ́ Olúwa
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín a dúpẹ́ fún àǹfààní yìí ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù bí a ti wá lónìí à ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́ tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín ẹ là wá lóye kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere bí a ti wá lónìí a dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa
2: loni ante siwaju ninu eko wa ninu epistle ti Paul apostle si awon ara Kolose ni ose ti o koja ati bere eko yi ni ori keta atika ati ti ko eko lori ese ikini si ese ikerin loni anwo ese ikarun si ese ikeje je kin ka si o leti bi iwo na bi o tin foju ba lo ninu bibeli re Kolose ori keta lati ese ikarun de ese ikeje nitori na e ma pa eya ara yin tin beli aye run agbere iwa eri ife kufe ife buburu ati oju kokoro ti se iborisha nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi ese ikarun si ese ikeje ti atijoka yi ni a fe ki eko wa ki o duro le lori loni bi ati so ni ese ikarun oni nitori na e ma pa eya ara yin ti nbele aye run eyi ni a fi pe akori eko yi ni iku eda ati joni eda ati joni iku eda ati joni ki awon ese wonyi ki o le ye wa e je ki a tun ran ara wa leti ohun ti a ti ko ninu ese ikini si ese ikerin o ni nje bi ati ji yin dide pelu Kristi e ma safari awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun nihin ni Paul apostle nipa imisi emi olorun ni o ti ran wa leti o ni nje bi ati ji yin dide pelu Kristi mo so ni ose ti o koja wi pe bi a ba wo ede ti a lo ni Griki ni ti a fi ko bibeli ni ibere pepe o nso wi pe nigba ti a mo wi pe ati ji yin dide pelu Kristi e je wi pe ati darapo pelu Kristi ati faramo Kristi ninu ijiya re ninu ikanmo agbelebo re ati ninu iku re ati pelu ninu ajinde re o ni nigba ti a ti ni iriri ohun ti o sele si Jesu Kristi nigba ti a ti to ebun orun wo nigba ti a ti fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu Kristi o je eda otun bibeli wipe bi enikan ni ba wa ninu Kristi o di eda titun ati jidide pelu Kristi o ni nitori na ki a ma safari awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa le owo otun olorun o wa so ni ese ikeje wipe ki e ma ronu awon nkan ti nbe loke mo so ni ose ti o koja wipe gba ti o ni ki a ma safari ki a ma lepa ki a ma fe awon nkan ti nbe loke bawo la se le safari bawo la se le lepa awon nkan ti nbe loke e je wipe ki a ma ronu lori awon nkan ti nbe loke baba wa ti nbe le orun o je eni ti nbe loke Jesu Kristi ololufe okan wa olugbala wa ki a ma ronu nipa Jesu Kristi ti nbe loke nigba gbogbo emi olorun ti olorun fi kun awon omo ehin Jesu Kristi ti a ti gbala ti a ti so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi ti nbe loke ki se be nikan ile wa ti nbe loke awon ere ti a ti pese fun awon asegun ti nbe loke o ni ki a ma ronu awon nkan ti nbe loke ki a ma ronu wipe Jesu to de ki a ma ronu wipe Jesu Kristi n pada bo ki a ma ronu wipe a o pa wa larada ki a ma ronu wipe a o gba wa soke pelu awon ayanfe ki a ma ronu ile ogo ki a ma ronu awon ere ti olorun pese sile fun wa ki a ma ronu awon nkan ti nbe loke ki se nkan ti nbe le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Kristi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Kristi ninu olorun e je wi pe asumo olorun to bege to je wi pe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu olorun o wa so pe nigba ti Kristi eni tin se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin won yi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon kan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Kristi ninu olorun eyi ni na loke lorun ese ikerin eti o fa on pelu re ninu ogo awon nkan won yi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ke a se apejuwe gege bi eniye leran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi ati kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fi ntele bi abawo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa oni bi ati nfi atelese tele ke a je ki o je pe iwon ba atelese yi le a fi ntele ke a fi owo dengbere ke a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Kristi ti fahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wipe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Kristi ninu ogo nigba ti Kristi yo farahan oni ani se nkankan ani oju se kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsin yi o nso fun a wi pe iro wa ife wa ilepa wa ohun ta nsaferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori naa e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abati mo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wipe bi agbe ki o to gbin kan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o nse be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti hu lori ile yi tele tele ti yo le di lowo a ri wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onko to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti nlo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o n pa awon nkan wonyi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo n hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ija nko aso ka ma nodi ka so wipe a ni enikan ti a o ni ki ife kufe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo n hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe tin se ni a bere si ni mu ada oro olorun ida oro olorun ni a nke gbogbo nkan won yi kuro ni a ronu pada ni a fa awon jo se apa kan ni a nbebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronu pada ti a tin gba awon nkan won yi ti gbogbo be ni a so fun olorun wi pe ki Jesu Christi omo olorun ki o wa si inu aye wa be ni a ngbin oro olorun gege bi agbe tin gbin oka be ni a ngbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo Jesu se eyi wa je wepe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni Paul apostle bi nso fun a wepe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbe le aye e ma pa won run eni a fi fe wo nkan meji pataki ninu eko ti a nko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eni ti ko ba ni eko ihinrere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihinrere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun anihin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon eka igi to n jeyo lati gbongbo ese eyi ni o n pe ni eya ara yin ti n bele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ifekufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se iku ti ara lo n so o n so nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ifekufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye je ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se wonyi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo anokan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo nwi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun a wi pe ke a ma pa won run ye ke a tun pada si kolose ti a ti nba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba nsoro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wi pe nitori na e je wi pe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti paul apostle to so wi pe nitori na nitori kini o ni nitori wi pe ati jiyin dide pelu christi lori ninu ese kini nitori wi pe o je ilepa okan wa nisisiyi lati ma safari awon nkan ti nbe loke ese ikeji o ni nitori eti fe lati ma ronu awon nkan ti nbe loke nitori wi pe e ko ni inu didun si awon nkan ti nbe ninu aye mo o ni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamọ pelu christi ninu olorun nitori wi pe nreti ipada bo jesu christi lekeji esi nreti wi pe bi o ba farahan eyin paapa yo farahan pelu re ninu ogo oni nitori na bi aba ni awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin ti nbe le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun a wi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbesi aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o jemo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere won ni ewo ni oniwaasu to n daruko ese gbajumo ni agbere awon won yo si ka se ese won ro wi pe iwa gbajumo wi pe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wi pe ki a ma da won lohun ki a ma gbo ti awon alaheso ti o wa nita ti won ro wi pe bi eniyan ba ti n dagba won ma so wi pe ko si enikeni ti o le dagba to toju bo ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wi pe won ki daruko agbere eyi ni ninu awon ijo eleyameya ti won o duro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wi pe awon miran wa ti o tile je wi pe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wi pe ki a we ese wa nu sugbon awon wonyi papa won ki fe daruko agbere won si ma nso fun a wi pe oniwaasu lati sora won ma nso wi pe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n laago mo lojoojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wi pe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a me ki a feti wa si oro Olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wi pe oro Olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan wonyi ninu Marko ori keje Marko ori keje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero njade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu ton jade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si nki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti nje panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi fun rara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere ika oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu api oro kele banije ohun ti akoko daruko nihin ki a tun fiye si dara dara o je agbere an so wepe ki a sora kini de ti bibeli ti o daruko agbere nigba gbogbo ti o si nkilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi daruko re ni igba gbogbo ni wepe o je ohun ti o wopo bi o ba je eni ti o nfoju sile bi o ba je eni to mo nkan to nlo ni gboro o ri wepe iwa agbere o je ohun to wopo ati le ma nri laarin awon omo kekeke ti won sese nlo si ile eko alakobere anri iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba ton lojo lori die sugbon ti won o ti to bi omo 20 odun ti won se nlo si ilewe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke won yi bi ati nri lowo oluko won be la nri lowo awon akeko be ati nri laarin awon omo kekeke be la nri laarin awon to dagba ju won lo be ati nri lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan be ati nri laarin ilu be la nri labule nitori eyi ni Olorun fi ntenu mo wi pe bi o ti le je ohun to wopo wi pe ohun to le se ni lo se ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo Olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi ntenu mo sugbon o se ni laanu wi pe ki se lodo awon omo kekeke won yi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o ti le ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma kaakiri emi awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won kaakiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu Korinti kini ori kefa Korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaiso to ki yo jogun ijoba Olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba Olorun je ibi mimo Olorun papa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo o ni abi eyin ko mo wipe awon alaiso to ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yi je opolopo ni a ti fi eko

ìran ọwọ́ bíṣọ́ọ̀bù láti rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ó lè dúró, wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 4, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí. Kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èékọ́ ni Bíbélì ń sọ ara mi, ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ ó jẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ṣeéṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún. Ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ iléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé ikùn ti ga, ó ti jẹ́ oyún oṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún, tí a tún sọ fún wa wípé kí a tún wá máa ṣe irú ìsopọ̀ bẹ́ẹ̀, kí a máa ṣe nínú ilé ìsìn. Èyí jẹ́ ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Àwọn àgbèrè àti panṣágà àwọn lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yẹ kí a lọ wo Kólósè orí 3 ẹsẹ̀ 5. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ó ní kí a má jẹ́ kí àgbèrè kí ó wà láàrin wa, kí a pa run. Bí a bá sọ wípé kí a pa nǹkan run, èdè wa ní Yorùbá ó jẹ́ kí ó yé wa. Gbà tí a bá pa nǹkan run, bí ènìyàn bá kú, ohun tí a máa ń ṣe ni pé a máa ń gbé wọn sí. Tàbí bí a bá pa àwọn koríko ìgbẹ́, bí a bá ké wọn lulẹ̀, ohun tí a máa ń ṣe ni wípé a máa ń jó wọn níná. Bí a bá pa àwọn ẹ̀yà ara wọ̀nyí, bí a bá pa wọ́n run, àgbèrè bí a bá pa run, ó jẹ́ wípé a ti jẹ́wọ́ rẹ̀, a ti kọ̀ ọ́ sílẹ̀, a sì ti sìn-ín, a kò jẹ́ kí àgbèrè kí ó gbérí ní ìgbésí ayé wa mọ́. Báwo ni ó ṣe lè jẹ́ wípé báwo la ṣe lè pa nǹkan wọ̀nyí run? Ohun tí a lè ṣe ni wípé àkọ́kọ́, kí a jẹ́wọ́ fún Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ pẹ̀lú ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí a rí wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì, ẹni tí ó ti ní ìgbàlà, ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fà wá sínú ẹ̀ṣẹ̀ àgbèrè, yẹ kí n ṣe àpèjúwe, ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí, bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà, tàbí ìyàwó lọ pọnmi, tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀, tàbí ó lọ síbì kan, ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀,

Thank you.

0: in Rẹ́tí Mátíù, orí ìkẹfà. Ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ̀lé ọ̀run. Nítorí náà, nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágógó àti ní ìta, kí wọn kí ó lè gba ẹ̀yin ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe, kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀, ohun tìkára rẹ yóò san án fún ọ ní gbangba. Nígbà tí ìwọ bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàgebè nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágógó àti ní igun ọ̀nà ìta kí ènìyàn kí ó bá lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàdúrà, wọ ìyẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san án fún ọ ní gbangba. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ má ṣe àtúnwé asán bí àwọn kèfèrí. Wọ́n ṣe bí a ó ti torí ọ̀rọ̀ pípọ̀ gbọ́ tiwọn. Nítorí náà, kí ẹ̀yin má ṣe dàbí wọn. Bàbá yín ṣàmọ ohun tí ẹ̀yin ṣe aláìní kí ẹ tó béèrè lọ́wọ́ rẹ̀. Nítorí náà, báyìí ni kí ẹ̀yin máa gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ ni kí a ṣe bí ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, dárí ìgbèsè wa jì wá, bí àwa ti ń dárígi àwọn onígbèsè wa, wọ́n sì fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì, nítorí ìjọba ni tirẹ, àti agbára, àti ògo, láíláí, àmí. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín ti ń bẹ lé ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín kì yóò sì fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín. Àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gbàwẹ̀, ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro, wọn a ba ojú jẹ́, nítorí kí wọn kí ó ba lè farahàn fún ènìyàn pé wọ́n ń gbàwẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàwẹ̀, fi òróró kun orí rẹ, kí o sì bọ́jú rẹ, kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gbàwẹ̀. Bí kò ṣe fún bàbá rẹ tí ó ń bẹ ní ìkọ̀kọ̀, bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Ẹ má ṣe to ìṣúra jọ fún ara yín ní ayé, níbi tí kòkòrò àti ìpara ibà jẹ́, àti níbi tí àwọn olè ń lẹ̀ tí wọ́n sì jalè. Ṣùgbọ́n ẹ to ìṣúra jọ fún ara yín lé ọ̀run, níbi tí kòkòrò àti ìpara kò lè bà jẹ́, àti níbi tí àwọn olè kò lè rún lẹ̀ kí wọ́n sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Ojú ni fìtílà ara. Nítorí náà, bí ojú rẹ bá mọ́, gbogbo ara rẹ ni yóò kún fún ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí ojú rẹ bá ṣókùn, gbogbo ara rẹ ni yóò kún fún òkùnkùn. Ǹjẹ́ bí ìmọ́lẹ̀ ti ń bẹ nínú rẹ bá dé òkùnkùn, òkùnkùn náà yóò ti pọ̀ tó. Kò sí ẹni tí ó lè sin Olúwa méjì, nítorí yálà yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ ìkejì, tàbí yóò fara mọ́ ọ̀kan, yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, tàbí ohun tí ẹ ó mu, àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ bí. Ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn kì í sì kójọ sínú àbà. Ṣùgbọ́n bàbá yín ti ń bẹ ní ọ̀run ń bọ̀ wọn, ẹ̀yin kò asàn jù wọ́n lọ. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èé ṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí lílì ti ń bẹ ní ìgbẹ́, bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú. Mo sì wí fún yín pé a kò ṣe Solomoni pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀, èyí tí ó wà lónìí, tí a sì gba sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò fi lè wọ yín lé aṣọ, ẹ̀yin oní kékeré ìgbàgbọ́? Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ, tàbí kí ni a ó mu, tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Nítorí bàbá yín ti ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín. Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la. Ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀, búburú ti òjọ́ tó fún un.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa ń mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín, wi pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo bi ti aini wa gbogbo bi ti idani loro owo iso wa ni igbese aye wa e ba wa mu okro ni oroko Jesu a nbe yin wi pe bi elese se nto yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan tin ton yin wa ni asale yi o da won need it ati bi awon ti an da loro lati owo emi esu bi won tin ton yin wa ni asale yi a nbebe wi pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e saanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen. Ninu Peteru kini ori kini ese ikejidinlogun ati ikokandinlogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikejidinlogun si ese ikokandinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Christi ohun ti a soro le lori ni asale yi ni eje Christi eje iye biye eje Christi eje iye biye eje Jesu Christi je iye biye ni waju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni a fun awon omo Israeli lati fi ma se etutu fun okan eleshe ni Levitiko ori ketadilogun ni a ti n ka ese ikokanla Levitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara n be ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma n gbo ni igba gbogbo ninu oro Olorun wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba naa ni ese ti n joba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa si aye ti Olorun pinnu lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma n fi se etutu fun okan won eyi ni a ka ninu Levitiko ti a ti ka si wa nisinsin wi pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iru ipo bee sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda ti o si fe fi irapada nla fun wa o ran Jesu Kristi omo re lati ko fun wa lati igba naa ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi a ba ri enikeni loni ti o si n ta eje eranko sile tabi eni ti n se etutu tabi eni ti n rubo o ye ki o ye iru eni be wipe lati igba ti Jesu Kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisin wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hi ni asale yi to je wi pe o nka akiri o nrobo o nperan ni ireti wi pe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro an so fun wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wi pe nigba na ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je ohun ti ati ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti an so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo ije wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni a wa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon omo Israeli wo pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori ketadini adota lati ese keta Isaiah ori keta leni adota lati ese keta akegon re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegon re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o nso fun a wi pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo lese nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigbati o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni ati nke gan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti alu lati odo Olorun ti a se pon loju sugbon asa ile ogbe nitori irekoja wa apale ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimu wa lara da bi abaso wepe asa eniyan le ogbe o mo wepe ohun ti yo jade ni eje bi abasa eniyan logbe nigbati asa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa lara nitori aise dede wa bi a ba so nipa aise dede nigbati eniyan ba rin sege sege ti ko rin dede eyi ni bibeli n ka si ese tabi aise dede nitori nkan wonyi ni a fi pa lara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo eranko ti awon omo Israeli pin robo bi a ba wo ni pinipini gbogbo aye ni ati lati asiko Adamu ni o ti wa labe igun Olorun nitori be ati eniyan ati eranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon Jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se iyebiye eyi ni a fi ra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi a ba mo enikeni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le pa gege bi eru sugbon nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigba yi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristi se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iya je wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Galatia orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ́ pé ìfibóni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́, nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristi gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì. Ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmúkúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́ẹ̀rí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 16 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun, tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí, gbogbo eleshe patapata ni o jina si olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju olowa nitori wipe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wipe o gbagbo wipe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si olorun le afimu iru eni be wa somo to si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje Jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo kolose le kan si kolose ori kini ese ogun ati nipa se re lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipa se re iwon iba se ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o n ba olorun oja olorun paapa si koju ija si elese sugbon lati igba ti Jesu Kristi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Kristi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun ja tele tele ti olorun si koju ija si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se asepe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje Jesu Kristi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se be ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje Jesu Kristi a o mu gbogbo re kuro patapata ikarun adawa lari nipa eje Jesu Kristi adawa lari nipa eje Jesu Kristi wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawa lari nisisin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawa lari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun wi pe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje Jesu Kristi loju kan naa ni idalare yo wa eyi ni bibeli se n so fun awe pe nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro wipe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro wipe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi n so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wenomo awon ti ati pi eje Jesu Christi balaja pelu Olorun nipa eje kan na ikefa ni o npun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti Olorun so fun wi pe Olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisi Jesu ti ku fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro Olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro Olorun ti a n bere ori ofe lowo Olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere wi pe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je wi pe arin ninu imole o wa n so fun wi pe bi a ba je eni ti o rin ninu imole be wi pe eje Jesu Christi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Christi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni igba gbogbo ti a ba wa si iwaju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Christi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a n so fun anihin ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Christi ti de ni aso ikele ti o wa ni tempili le ati faaya eyi je wi pe enikeni ti o ba fe to Olorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Christi igbagbo ninu eje Jesu Christi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wi pe ara awon ti a n pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Olowa awon ti won gbe igbese aye otun o wa n so fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o n so fun awe pe nipasẹ eje Jesu Christi nikan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christi ti a ta sile fun ni ori igi agbelebo nigba naa ni yo le se se fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Christi yi ni o ti so wa di oba bi abaduro lati gbadura agbadura gege bi oba bi abaduro lati soro a soro gege bi oba bi abaduro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Christi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Christi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wan ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo le ti okun tabi enikeni gbadura si ko le we ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye oni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon kan won yi ni eje Jesu Christi ni o man se fun wa petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Christi omo bibi olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan resi olorun tele tele nitori ese wa eje Jesu Christi ni o mu asomo to si ohun lo je ki a le ba olorun laja ti o fun ani alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma n fun ani igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbese aye wa loni bi a ba le didi duro lati gbadura ti a so fun olorun we pe a gbagbo ninu eje Jesu Christi bi o ba ti ni igbala eje Jesu setan lati we ona lati gba ola bi o ba n bere isori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje Jesu si wa bakan na lati je ki ileri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo n da oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile nigba ti o ko pon lori igi agbelebo eje ki a la inu wa gbo lati so fun olorun wipe a ni igbagbo ninu olorun a ni igbagbo ninu olorun a gbagbo wipe o seese fun lati da wa sile lati da wa lare lati fun ani alaafia lati we wa nu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbesi aye ti o wu olorun tepe olorun gbagbo ninu eje Jesu Christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ ẹwọ́ ìṣẹ̀rẹ̀ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iyebíye níwájú ọlọ́run mọ́.

lòdì sí ọba Hezekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí, tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn. Kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn. Kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn tí ó ní ẹ̀mí èmèrè. Kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé. Ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ nìkan. Ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá ni Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a rí wípé a ti di àtúndí, a jẹ́ ènìyàn Ọlọ́run, àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àti wípé a mọ Olúwa ní tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Ẹni tí ó kún fún àdúrà, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára, kúrò nínú ìpọ́njú, kúrò nínú àìsàn, kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé, ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ mágbèsì. Kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótoboto káàkiri àárín ilé, tí kì í lè ka bíbélì, tí kì í lè gbàdúrà. A rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn, bí wọ́n wá sínú ilé ìsìn, wọn kì í gbàdúrà. Bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé, wọn mọ bí a ti gbàdúrà. Bí wọ́n wà nílé ti ara wọn, wọn mọ bí a ti gbàdúrà. O mọ̀ ẹni tó wà nínú ayé yìí, nínú ìwàyà ogun, nínú ìjà ogun nínú ayé. O mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà, ẹni tó ń ké pe Olúwa láàárọ̀, lọ́sàn án àti lálẹ́ ní ìgbà gbogbo. Ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru. Ní ọ̀gànjọ́ òru yìí, ẹ̀mí Ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá. Nítorí bẹ́ẹ̀, àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun, a fẹ́ borí ẹ̀ṣẹ̀, a fẹ́ borí èṣù, a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé, a ní láti kún fún àdúrà. Jẹ́ kí a wo orin Dáfídì 107. Orin Dáfídì 107. Kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Nígbà náà ni wọ́n kígbe pé Olúwa nínú ìpọ́njú wọn, ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún àdúrà. Bí mo ti sọ tẹ́lẹ̀, kí a ṣe bí Jákọ́bù tí ó rọ̀ mọ́ Olúwa, tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà, nínú ìfi omijé béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa. Nítorí ìgbàgbọ́ nínú Olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16, lékè gbogbo rẹ̀, ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni. Ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni. Ìgbà mìíràn, a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè ẹ̀káàárọ̀ òjíire, wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni, lágbájá ọfà ayé ló wà lára ẹ, lágbájá mọ̀ gbà tí wọ́n ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún kò gbádùn. Ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tafà. Ìgbà mìíràn, ẹlòmíràn máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ni ẹnìkan rí òun ló yìnbọn fún òun, ló tafà fún òun. Bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tafà fún òun yìí, bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora. Ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Olúwa, ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé, wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni bí ni. Kí ni a ń pè ní apata?

kìí ṣe àpáta àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí a ń pè ní àpáta ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa tafà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tó máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á èyí ni à ń pè ní àpáta nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn àpáta ìgbàgbọ́ bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ àpáta ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi nì tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sá wọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ jésù èyí jẹ́ wípé a ń sá wọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má bàa tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná jésù kristi wọ̀ ọ̀rọ̀ yìí ni jésù kristi ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí i wípé a ní ìfàmì òróró yan olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé wa bí a bá ní ẹ̀mí ọlọ́run agbára ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa kí a jẹ́ ẹni tí ó mọ ọlọ́run kí a jẹ́ ẹni tí ó fa agbára ọlọ́run wá sí ìgbésí ayé wa wò ó nínú Aesaiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè mìíràn èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì ó ń sọ nípa agbára ọlọ́run ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run tulẹ̀ wá lórí ó ń sọ nípa ìfàmì òróró yan ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa àti sọ fún ọ ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè súnmọ́ tòsí rẹ o ń fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá ìpèsè súnmọ́ tòsí rẹ ohun kan ló ní láti ṣe o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ẹ́ o ti di ẹbí ọlọ́run a ti sọ di àtúnbí o ti ní ìgbàlà nínú jésù kristi o ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀tá òun ó lọ ń bá adájọ́ yìí ó sì tètè dá lóhùn ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀ nípa sísọ nígbà gbogbo nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá a lóhùn èyí ni jésù wá sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́ a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀ kí ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀ kí ọlọ́run kí ó ba lè dáàbò bò wá kí ọlọ́run kí ó ba lè mú wa láadáa.
ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa ijo duro lori ese re ki o so fun olorun wi pe o fe idandi olorun bi iponju ba wa bi ni lara ba wa bi aisan ba wa bi aini ba wa bi ipururu okan ba wa onkan ti ba wa ni igbese aye re to ni o lara ti o fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura o gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ti o si duro lori awon ileri olorun romo eje Jesu Kristi ye ki a fi eje Jesu Kristi ki a fi wo ki a fi bo ki a fi daabo bo ki o si ran ti pe oruko Oluwa oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ran ti oro Oluwa ran ti ileri Oluwa ki o fi oro Oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ki ma wa si igbesi aye ni loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogo Oluwa.

0: létí Matthew, orí ìkẹwàá, nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì lásì ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Orúkọ àwọn àpọ́stélì méjìlá náà nìwọ̀nyí, èyí èkíní ni Símónì, ẹni tí a ń pè ní Pétérù, àti Ándérù arákùnrin rẹ̀, Jákọ́bù ọmọ Sebede, àti Jòhánù arákùnrin rẹ̀, Fílípì àti Bátólómíò, Tómásì àti Mátíù tí í ṣe agbowó òde, Jákọ́bù ọmọ Álfèù àti Lébéù, ẹni tí a sì ń pè ní Tádéù, Símónì ará Kánà àti Júdásì Ìsìkáríótù, ẹni tí ó fi hàn. Àwọn méjèèjì láwọn yìí ni Jésù rán lọ, ó sì pàṣẹ fún wọn pé ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí, ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria, ṣùgbọ́n ẹ kúkú tó àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, ẹ máa ṣe dídá ara fún àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àṣùwọ̀n yín, tàbí àpò fún àjò yín, kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá oúnjẹ oníṣẹ́ yẹ fún un. Ìlúkìlú tàbí ìletòkíletò tí ẹ̀yin bá wọ̀, ẹ wọ ẹni tí ó bá yẹ níbẹ̀ rí, níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin ó fi kúrò níbẹ̀. Nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan, ẹ kí i, bí ilé náà bá sì yẹ, kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀, ṣùgbọ́n bí kò bá yẹ, kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín. Ẹnikẹ́ni tí kò bá sì gbà yín, tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín, nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà, ẹ gbọn ekuru ẹsẹ̀ yín sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódòmù àti Gòmórà ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú náà lọ. Wò ó, mo ran yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkòkò, nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò, kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. Ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn, nítorí wọn ó fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́, wọn ó sì nà yín nínú sínágógù wọn. A ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi, fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. Nígbà tí wọ́n bá sì fi yín lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí kí ni ẹ̀yin ó wí, nítorí tí a ó fi ohun tí ẹ̀yin ó wí fún yín ní wákàtí kan náà, nítorí pé kì í ṣe ẹ̀yin ni ó ń sọ, ṣùgbọ́n ẹ̀mí baba yín ní sọ nínú yín. Arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa, àti baba yóò sì fi ọmọ rẹ̀ fún pípa, àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn, wọn ó sì mú kí a pa wọ́n, gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí fi dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín ní ìlú yìí, ẹ sá lọ sí òmíràn. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, ẹ̀yin kì yóò lè ré kọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn ó fi dé. Ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ. Ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀, àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀. Bí wọ́n bá pe baálé ilé ní Beelzebubu, mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀? Nítorí náà, ẹ má fòyà wọn, nítorí tí kò sí ohun tí a bò tí kì ó farahàn àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀. Ohun tí mo bá wí fún yín lé òkùnkùn, òun ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀, àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé. Ẹ má fòyà àwọn ẹni tí pa ara ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn, ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run lé ọ̀run àpáàdì. Ológun iṣẹ́ méjì kí a ń tà ní owó idẹ kékeré kan, bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín. Ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé ṣánṣán, nítorí náà ẹ má fòyà, ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológun iṣẹ́ lọ. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, ó ní èmi ó jẹ́wọ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ̀lé ọ̀run. Ṣùgbọ́n bí ẹnìkan bá sì sẹ́ mi níwájú ènìyàn, òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé, èmi kò wá rán àlàáfíà bí kò ṣe ìdà. Mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀, àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀, àti ayamọ sí ìyákọ rẹ̀. Àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀. Ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi, ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi, ẹni tí kò bá sì gbé àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi, ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òní yóò sì rí, ẹni tí ó bá gbà yín ó gbà mí, ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi, ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì, ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo. Ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín, kì ó pàdánù èrè rẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern. ti Matthew orí ìkọkànlá. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá. Ó ti bẹ̀rí kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn gbogbo. Nígbà tí Jòhánù gbúrò Kristi nínú túbú, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì. Ó sì wí pé, ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, ẹ padà lọ, ẹ sì sọ ohun yìí tí ẹ̀yin gbọ́, tí ẹ sì rí fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amúkú sì ń rìn. À ń wẹ àwọn adẹ́tẹ̀mọ́, àwọn adi ti ń gbọ́ràn. À ń jí àwọn òkú dìde, a sì ń wàásù ìrere fún àwọn òtòṣì. Alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. Nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti Jòhánù pé, kí lè ẹ̀yin jáde lọ wò ní ìjù, ìféfé tí afẹ́fẹ́ ń mì, àní kí ni ẹ̀yin jáde lọ wò, ọkùnrin tí a wò ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, wò ó àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba, àní kí ni ẹ̀yin jáde lọ ṣe láti lọ wò wòlíì? Lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Nítorí èyí yìí ni ẹni tí a kọ̀wé nítorí rẹ̀ pé, wò ó, mo rán ránṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tí a bí nínú obìnrin, kò sí ẹni tí ó tí dìde ju Jòhánù Bàptísì lọ, ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run, ó pọ̀ jù ú lọ. Láti ìgbà ọjọ́ Jòhánù Bàptísì wá títí ó fi di ìsinsìnyí ni ìjọba ọ̀run di ìfi agbára wọ̀, àwọn alágbára sì fi ipá gbà á. Nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jòhánù kí ó tó dé. Bí ẹ̀yin ó bá gbà á, èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Ṣùgbọ́n kí ni èmi bá fi ran ìwé? Ó dàbí àwọn ọmọ kéékèèké tí ń jókòó ní ọjà, tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn, tí wọ́n sì ń wí pé, àwa fún fèrè fún yín, ẹ̀yin kò jó, àwa sì ṣọ̀fọ̀ fún yín, ẹ̀yin kò sọkún. Nítorí Jòhánù wá, kò jẹ, bẹ́ẹ̀ ni kò mu. Wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù. Ọmọ ènìyàn wá, ó ń jẹ, ó sì ń mu. Wọ́n wí pé, wò ó, ọ̀jẹun àti ọ̀mùtí, ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn ni wí, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀, nítorí tí wọn kò ronú pé wàdà. Ègbé ni fún ìwọ, Korasini, ègbé ni fún ìwọ, Bethsaida. Ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tire òun Sidoni, wọn ìbá ti ronú pé wàdà láíláí nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tire pẹ̀lú Sidoni lé ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Àti ìwọ Kapanaumu, a wá gbé ọ̀gá sókè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ sí ipò òkú, nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ nínú Sodomu, ohun ìbá wà títí di òní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sodomu ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. Lákòókò náà ni Jésù dáhùn, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Bàbá, Olúwa ọ̀run òun ayé. Nítorí tí ìwọ pa ohun nǹkan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọgbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni, Bàbá, nítorí bẹ́ẹ̀ lé ó tọ́ lé ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ Bàbá mi wá. Kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe Bàbá, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ Bàbá bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì dé ẹrù wúwolé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ìhìnrere ti Matthew, orí ìkejìlá. Lákòókò náà ni Jésù láàrin oko ọkà lọ lé ọjọ́ ìsinmi. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ipẹ́ ọkà, wọ́n sì ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisi rí i, wọ́n wí fún un pé, wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa á, àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí ó ti wọ ilé Ọlọ́run lọ, tí ó sì jẹ àkàrà ìfihàn, èyí tí kò tọ́ fún un láti jẹ, àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí kò ṣe fún kìkì àwọn àlùfáà. Tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé, lọ́jọ́ ìsinmi, àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì ń ba ọjọ́ ìsinmi jẹ́, tí wọ́n sì wà lé àìjẹ̀bi. Ṣùgbọ́n mo wí fún yín pé, ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn-ín, ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́, àánú ni èmi ń fẹ́, kì í ṣe ẹbọ. Ẹ̀yin kì bá ti dá àwọn aláìṣẹ̀ lẹ́bi, nítorí ọmọ ènìyàn jẹ́ Olúwa ọjọ́ ìsinmi. Nígbà tí ó sì kúrò níbẹ̀, ó lọ sínú sinagogu wọn, sì kíyèsí, ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ. Wọ́n sì bí pé, ó a tọ́ láti múni lára dálé ọjọ́ ìsinmi, kí wọn kí ó lè fẹ́ ẹ ní ẹ̀fẹ̀. Ó sì wí fún wọn pé, ọkùnrin wo ni ìbá ṣe nínú yín, tí ó ní àgùntàn kan, bí ó bá sì bọ́ sínú ihò lé ọjọ́ ìsinmi tí kì yóò dì í mú kí ó sì fà á sókè? Ǹjẹ́ mélòó mélòó ni ènìyàn sàn ju àgùntàn lọ? Nítorí náà ni ó ṣe tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi. nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ, òun sì na ọwọ́ rẹ sì padà bọ̀ sípò rẹ̀ gẹ́gẹ́ bí ìkejì. Nígbà náà ni àwọn Farisí jáde lọ, wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí wọn ìbá ti ṣe pa á. Nígbà tí Jésù sì mọ̀, ó yẹ ara rẹ̀ kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn lára dá, ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe fi òun hàn, kí èyí tí a ti ẹnu wòlíì Àìsáyà wí kí ó ba lè ṣẹ pé wo ìránṣẹ́ mi, ẹni tí mo yàn, àyànfẹ́ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, èmi ò fi ẹ̀mí mi fún un, yóò sì fi ìdájọ́ hàn fún àwọn kèfèrí, òun kì yóò jà, kì yóò sì kígbe, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò gbọ́ ohun rẹ̀ ní ìgboro, iyẹ̀ fífọ́ ni òun kì yóò ṣẹ́, owó fìtílà tí ń rú èéfín ni òun kì yóò sì pa, títí yóò fi mú ìdájọ́ dé ìṣẹ́gun. Orúkọ rẹ̀ lé àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé. Nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù, tí ó fọ́jú, tí ó sì yàdí wá sọ́dọ̀ rẹ̀, ó sì mú un lára dá, tí a fọ́jú àti òdì náà sọ̀rọ̀ tí ó sì ríran. Ẹnu sì ya gbogbo ènìyàn, wọ́n sì wí pé ọmọ Dáfídì kọ́ yìí. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́, wọ́n wí pé ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde bí kò ṣe nípa Beelzebubu, olórí àwọn ẹ̀mí èṣù. Jésù sì mọ ìrònú wọn, ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀, aṣọ di ahoro, ìlúkìlú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró. Bí Sátani bá sì ń lé Sátani jáde, ó yapa sí ara rẹ̀, ìjọba rẹ̀ yóò àṣẹ lè dúró. Bí ó bá sì ṣe pé nípa Beelzebubu ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde? Nítorí náà ni wọ́n fi máa ṣe onídàájọ́ yín. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lèmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín? Tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ, kí ó sì kó o ní ẹrù? Bí kò ṣe pé ó kọ́ de alágbára náà, nígbà náà ni yóò sì kó o ní ilé. Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó ń ṣe òdì sí mi, ẹni tí kò bá sì bá mi kópọ̀, ó ń fúnká. Nítorí náà ni mo wí fún yín, gbogbo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì lẹ ó dáríji ènìyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, òun ni a kì yóò dáríji ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá ń sọ ọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn, a ó dárí rẹ̀ jì í, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, a kì yóò dárí rẹ̀ jì í lé ayé yìí àti ní ayé tí ń bọ̀. Sọ igi di rere, èso rẹ̀ á sì di rere, tàbí sọ igi di búburú, èso rẹ̀ á sì di búburú, nítorí nípa èso ni a fi mọ igi. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu sọ. Ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní mú ohun rere jáde wá, àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ní mú ohun búburú jáde wá. Ṣùgbọ́n mo wí fún yín, gbogbo ọ̀rọ̀ wèrè tí ènìyàn ń sọ, wọn ó jiyìn rẹ̀ ní ọjọ́ ìdájọ́. Nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a fi dá ọ láre, nípa ọ̀rọ̀ rẹ ni a sì fi dá ọ lẹ́bi. Nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé àti Farisí dáhùn wí pé, olùkọ́ni, àwa ń wá àmì lọ́dọ̀ rẹ. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé ìran búburú àti ìran panṣágà ń wá àmì, kò sí àmì tí a fi fún bí kò ṣe àmì Jóná wòlíì. Nítorí bí Jóná ti gbé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò gbé ọ̀sán mẹ́ta òun òru mẹ́ta ní inú ilẹ̀. Àwọn ará Nínífè yóò dìde pẹ̀lú ìran yìí lé ọjọ́ ìdájọ́, wọ́n sì dá a lẹ́bi, nítorí wọ́n ronú pé wàdà nípa ìwàásù Jóná, sì wò ó, ẹni tí ó pọ̀ ju Jóná lọ ń bẹ níhìn yìí. Ọbabìnrin Gúúsù yóò dìde pẹ̀lú ìran yìí lé ọjọ́ ìdájọ́, yóò sì dá a lẹ́bi, nítorí ó ti ìkángun ayé wá gbọ́ ọgbọ́n Solomoni, sì wò ó, ẹni tí ó pọ̀ ju Solomoni lọ ń bẹ níhìn yìí. Nígbà tí ẹ̀mí àìmọ́ kan bá jáde kúrò lára ènìyàn, a máa rìn kiri ní ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi kì í sì rí. Nígbà náà ni wí pé èmi ó padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá. Nígbà tí ó sì dé, ó bá a, ó ṣòfò, a gbá a mọ́, a sì ṣe é ní ọ̀ṣọ́. Nígbà náà ni ó lọ, ó sì mú ẹ̀mí méje mìíràn pẹ̀lú ara rẹ̀ tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n bọ́ sí inú rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀, ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran búburú yìí pẹ̀lú. Nígbà tí ó ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi, àti ta ni àwọn arákùnrin mi? Ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run, òun náà ni arákùnrin mi, àti arábìnrin mi, àti ìyá mi.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa, tí yóò fún yín ní inú dídùn, tí yóò sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. bi a tin gbo nisinsin yi e se wa lele ti omo ke si fa lori ofe lati je eni tin gboran adupo opo e ti gbo iroko Jesu Christ Oluwa wa e je ki a si bibeli wa si orin Dafidi ori keta le ni adoje orin Dafidi ori keta le ni adoje o kan eta eta kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo o dabi ororo ikunra iyebiye li ori ani ti o shan de irungbon irungbon aroni ti o si shan si eti aso re bi iri amoni ti o shan sori oke sioni nitori nibe ni oluwa gbe pase ibukun ani iye lailai loni mo fe soro lori isokan laarin awon ara ninu oluwa isokan laarin awon ara ninu oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati njo se papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe a fun laaye o si joba laarin wa gege bi ara ninu oluwa o ye ke a mo we pe isokan ni ohun ti olorun fe ati wi pe bi olorun ba gbe inu wa ti olorun si wa laarin wa o daju wi pe olorun ti ki se olupilese orudurodo olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wi pe olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wi pe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo sira won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Christi ti we ni mo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu oluwa nitori wi pe ati gba okan won la awon ti o ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigba ti ore ofe ti gbanila nigba ti o ba ti wo inu eni kankan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma n ri iyapa laarin aladugbo si aladugbo a ma n ri ikosile laarin oko si aya a ma n ri wi pe omo papa a di asunta ko ni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o je ki ibanuje ki o po ninu aye sugbon bi abati di omo olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati ise si wa si awon elomiran a o ri wepe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye eni kankan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi a ti n wo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo n gbe papo tabi ki a kun so wipe laarin awa ti a je omo olorun Ìkẹta, kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa? Ìkíní, kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Kí a wo orin Dáfídì níbi tí a ti kà. Orí kẹtàléní àádóje, òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kí a wo ẹsẹ̀ ìkíní. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí Dáfídì, bí ó ti rí àwọn ènìyàn Ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀, tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, ó wò wọ́n báyìí, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí Dáfídì tí ó fi sọ báyìí, nítorí àwọn tí ó ti ka Bíbélì dáadára, tí wọ́n sì lóye bí Bíbélì ti rí, wọ́n jẹ́ kí a mọ̀ wípé Dáfídì ló kọ orin yìí tí à ń kà lónìí. Ṣé o mọ̀ wípé Dáfídì ó mọ ìtàn àwọn ọmọ Ísíráẹ̀lì? Ìtàn ọmọ Ísíráẹ̀lì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ábráhámù. Ṣé o rántí wípé nínú ìdílé Ábráhámù pàápàá, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ágáì àti Sáràì wọ́n ní wàhálà, àìní ìṣọ̀kan ó farahàn? Ṣé o rántí wípé Ábráhámù àti Lọ́ọ̀tì pàápàá, àìní ìṣọ̀kan ó tún farahàn? Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Íjíptì, tí a sì sọ fún Mósè wípé kí ó dá wọn sílẹ̀, ṣe o rántí wípé nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì méjì tí wọ́n ń jà, ni Mósè ń sọ wípé ṣe bí ara nìyín, èé ṣe tí ẹ fi ń jà? Níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí Mósè, èyí tún sọ fún ọwà wípé wọ́n àìwà bí Ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí Mósè tún padà wá láti ibi Midiani tí ó ti sá lọ, tí ó wá láti dá wọn sílẹ̀, láti tún wọn sílẹ̀, ìgbà tó ṣe àtún wọn sílẹ̀. Bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Kenani, ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba. Ìgbà tí wọ́n yan Saulu ọba àkọ́kọ́, a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ Beliali, wọ́n ní àwọn ògbà, àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba. Ìgbà tó yá a rí wípé ọba Saulu ó papòdà. Àwa yan Dáfídì. Ìgbà tí a kọ́kọ́ yan Dáfídì, ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀, tí ó jẹ́ wípé àwọn kan wọn gba Dáfídì, àwọn kan wọn kò gba Dáfídì. Ṣùgbọ́n ìgbà tó wá yá ni a rí wípé Ọlọ́run mí sí gbogbo wọn pátápátá. Ni a rí pé àti ẹ̀yà ìkíní, ìkejì, ìkẹta, gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba Dáfídì. Ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba Dáfídì. Níhìn ni Dáfídì wá sọ wípé ó ti dára tó. Ìbáṣe wípé ìrẹ́pọ̀, ìdàpọ̀ àti ìṣọ̀kan yìí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ohun tí ìbáṣe ṣe fún wa láti gbé ṣe, ìtẹ̀síwájú tí ẹnì kọ̀ọ̀kan wa ìbá ti ní, àti àwọn èrè tí ẹnì kọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí a bá sọ pé ohun kan dára, ó ṣeé ṣe kí òun náà kí ó má dùn. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí ọmọ bá ń ṣe àìsàn, bí a bá sọ wípé ọmọ yìí ìhóró àgbémì tí a fẹ́ fún ọ yìí ó dára o, nítorí wípé yóò jẹ́ kí ara rẹ le ní kíákíá. Ọmọ ó ṣeé ṣe kí ọmọ kí ó dára lóhùn pé ó ṣeé ṣe ó dára, ṣùgbọ́n kò dùn, ó máa ń bani lẹ́nu jẹ́. Ṣé o mọ̀ wípé òótọ́ ni ọmọ yìí ń sọ, ohun yìí dára ṣùgbọ́n kò dùn? Ó tún ṣeé ṣe ní ọ̀nà mìíràn kí a rí wípé ọmọ yìí ó ń jẹ àwọn nǹkan aládùn. A sì rí pé àwọn nǹkan aládùn tí ọmọ yìí ń jẹ, ó máa ń bẹyín jẹ, ó máa ń ba nǹkan jẹ nínú àgọ ara. A wá ń sọ fún ọmọ yìí pé kí ló ń jẹ, ohun tó ń jẹ ò dára. Ó ní tòótọ́ ni ò dára, ṣùgbọ́n ó dùn. Nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeé ṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn, ó sì ṣeé ṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára. Ṣùgbọ́n Dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí, ìrẹ́pọ̀, ìdàpọ̀ awon eniyan mimo ki se wipe o dara nikan sosho o tun dun bakan na o ni kiyesi o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to e je wipe o dara to je pe ko si bi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran e ti a kaye mo ro wipe o ye ki o to awon baba wa ma so fun a wipe aboro to fun omo luabi ni aya ati oko bi abaro nkan yi ke a so wipe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so wipe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni irepo kendi kendi ki o ma ri arin won a le so ninu ijo wipe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni irepo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo wipe ohun ti a nsoro nipa re yi wipe o dara pupo o si dun pupo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro won mo wipe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wipe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki n ti e bi o le re kan awon wo ni David n so wipe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a n pe ni ara awa ti a gbo ede yoruba bi a ba so wipe ara ile mi ti ki ba se wipe a n lo ede yi ni agalamasa bi ki ba se wipe a n fi sefe wipe ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a n so pe ara ile mi o je wipe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya a ri wipe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wipe ori la oju e ni o mo wipe omo lagbaja ni emi na ro be wipe ara ile ni eni ti a n pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje jesu kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o n gbe ninu ese tele tele sugbon ti o ti ba jesu pade ti o ti ronupo ada ti o ti gba jesu kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun jesu kristi ye ki a wo matthew ori kejila matthew ori kejila lati ese ikejidini aadota ese ikejidini aadota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo eyin re o wipe e wo iya mi ati awon arakunrin mi eyi ni awon ara ninu oluwa o awon ti o ti gba jesu kristi gbo awon ti o ti di omo leyin jesu kristi nitori enikeni ti o ba n se ife baba mi ti n be le orun oun naa li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi fun jesu kristi nitori wipe won ti gba gbo eyi ni ife baba wipe ki a gba jesu kristi omo re nikan soso wipe ki a gba gbo eyi ni ife baba wipe ki a ronupo ada awon ese wa ki a gba jesu gege bi olugbala nitori wipe olorun ti ran jesu gege bi odo agutan olorun ti o ko ese ara aye lo o ni enikeni ti n se ife baba mi ti n be le orun je ki n bi o ni ibeere kan se eni ti o gba jesu kristi gbo se o se ife baba ti n be le orun o seese kiru eni bẹẹ ki o fun awon alagbe lowo o seese kiru eni bẹẹ ki o ma gbadura lẹẹmarun lojoojumọ sugbon ko gba jesu kristi gbọ ọmọ bibi ọlọrun kan soso ko gba jesu kristi gbọ ọdọ agutan ọlọrun ti o ko ese araye lọ ko gba jesu kristi gbọ eni ti ọlọrun sọ nipa rẹ wipe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba jesu kristi gbọ ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ ẹni tí a ò tí ì sọ dọmọ ọlọ́run nípa ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú jésù ẹni tí ó wólẹ̀ fún jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ eni ti o ko iborisa sile eni ti o ko awon kan aye wonyi ti o kan won sile ti o ro mo Jesu Christi gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ase iru eni be ni an so fo nse ife olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Christi so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun o ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon kan ti o ti so sile tele tele we po ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso wi pe o nse ife baba mi ti nbe le orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki n so je ki n tun laaye o daada ninu Corinthians 2 ori kefa ese iketa din logun nitori na e jade kuro laarin won ke si yara yin soto li olowa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi awon wonyi ni ara ninu olowa o awon ti o ti ko ese sile awon ti o ti bo lorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Christi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye lorun awon wonyi ni ara seran ti on ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to fun awon ara ini awon ti o ti ba Jesu Christi pade awon ara ninu oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe ah lagbaja ibo ni o nitori be mi o le ba ibo se tabi ke a ma so pe ah lagbaja hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mo gari ninu awo kan na ah o pari fun e ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wepe ko se nkan kan ko ja mo nkan kan iba je ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi abati di omo olorun ade ebi ninu olorun ninu galatia ori keta ese ikeji din logbon ko le si ju tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Christi Jesu aso fun wa wi pe iba je ju tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi n ko si won wi pe bi abari enikan ninu ijo ti o je ju bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ke a ma se ma da enikeni ya soto ke a mo wi pe ko si ju tabi eleni eru tabi ominira ke a ro wi pe lagbaja awon kurunti ni sugbon emi eni to gba jumo lemi nitori be mi o ni nkan kan se pelu lagbaja o ni ke a ma tun ma lo eru ede be bi a ba ti di omo olorun o ni ke a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba sese boya won ri obinrin kan ni o nse ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obinrin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wi pe bibeli ni o nsakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a nse wi pe bibeli ni o ntopase wa a ki soru oro be nitori oni ko si okunrin tabi obinrin o oni yala otibi wa ni obi otitan wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o Corinthians 1:12 mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan o ni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma soro ohun kan na fiyesi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo olorun wipe ninu ijo wa nihin jo je mo ati o wa ninu ijo yoruba ati o wa ninu ijo ti awon elede geesi ohun kan na la ma nso bi o ba je ni to ti fiyesi daadara o ri wepe bi a ba fe ko eko bibeli yojo aje e ti a nso ni ede geesi e na ohun kan na la nso ni ede yoruba bi o ba wa ni ti ojo ojobo ti o je ojo isoji ati ise iyan somo ohun kan na la ma nso ki se wepe ki a fun awon ti elede geesi ni eko kan ki a fun awon elede yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o ti le je wepe ati pin ara wa ni elekun jekun o ri wepe lati ekun kan si omiran ohun kan na la n ko ni ki se wepe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wo pe gba ti emi gba ti mo wa si bipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki iyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu olowa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan wonyi daradara ki a koko wo boya a ri arabirin abi arakun arabirin won je meji o ti loko won je omidan won jo n gbe ninu ile kan na a ri wipe gbonmi si omi oto o ma n sele laarin won ni igba kugba ki lo ma n fa iru nkan bee tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise gbenagbena emi na n se ise gbenagbena gba ti a jo wa lototo a ri wipe awon ise ko lo ko jagara ko lo deede a wa so wipe gba to ajo ji arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta ji arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shobu ti e loto tibi na o si lagbara lati gba ile itaja tire loto aso wepe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awari wepe ede wa oyera o dabi ni pe ona wa papo a si so wepe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo n gbele obirin si obirin ti won jo n gbele ki a so ti oko ati aya ki lo de ki a so wipe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gbungbungbun ni bi ti n lo e kaaro e kaaro ki lo de e jire ni mo jire omo olorun ojojumo lo n jire ki lo de se o ri pe mi o jire ni oju mi ni abi ori ibanujẹ loju mi ni bawo la se nsoro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wepe awa ti a ti di omo olorun igba miran ti ba n kaakiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabinrin kan o n lo mo si bee lowo adari ekun pe arabinrin to n lo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko jafafa ni olorun ewo lo n se ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta ti n ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be enikeni joko ki be enikeni soro ki be enikeni wewe ohunkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma n fa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo je ki a wo won ni ikokan ninu Genesis ori keta dini ogoji. Genesis ori keta dini ogoji lati ese keta. Israeli si fe Josephu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni ari idile jo idile Jacobu awon omo re mejejila ni ari wi pe won ni wahala ohun ti o si pa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Josephu ikan ninu awon omo ni ki se nitooto ni Josephu je eni ti eni rere nitooto ni Josephu la ri wi pe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je we pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin won yi ni won je obirin o ti n gbadura o ti n gbawe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkan kan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin je awon omo mararun won ti jeun o bi ohun tin jeun atun pe omokunrin yi ani wajoko ti mi nbi atun je ran a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to wa fe na lo la awon omobirin to je to mu tele nitori be eyi okunrin o gbodo fo ohun ko to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun tun ti e wa pade e loju ona ohun tun bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere ah so feran mama ju mi lo ni ah mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe mi gba to ti gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma n fa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ke ari wipe oju saju kan ko si ke asiri wipe a ko gba ohunkohun laye lati fa iyapa wo inu ebi wa ke ma fi ife han ke a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe iwe owe ori kerindinlogun ese ikejidinlogbon alayidayida eniyan da ija sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo Olorun bi oko ba ti de ani kaabo eti e melo meji ni kilo fin gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma npin ya iyawo ati oko ni o se so wipe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si se se ki o je wipe boya okunrin kan ninu ile o nba oko re se ise ni ibi ise kan na o won so fun wipe han eti e melo bi o ba mo nkan ti oko re nse nibi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa dipa dipa lo nlo wipe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa nibi ise wa won ma jo jeun lori tabile kan na eh abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wipe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se gbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro nile temedu ojojumo sa lo ri nkan so se e o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wipe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wipe iru awon ti o n gbo teku so fe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa n se be ni.

yẹ yẹ o bẹ sílẹ láàrin wọn nkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ sílẹ ni wípé wọn jẹ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí paul wàásù àwọn ò ní ṣe nkan tó yẹ kí wọn kí ó ṣe àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù paul ṣùgbọ́n apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀ ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi èmi a sì sọ pé àti paul àti apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn ọjọ́ wo làwọn yẹn mọ kristi ṣùgbọ́n pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá jésù wà lórí ọkọ̀ ojú omi ó ti rìn lójú omi ó sì wà bẹ́ẹ̀ ngbà tí jésù kristi tó sọ àkàrà márùn-ún àtẹ̀jà wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀ ṣé kìí ṣe jésù kristi ní agbàgbọ́ ni bí mo ti ń sọ nǹkan wọn yóò ṣe é ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o irú ìjọ wo nìyẹn irú ìjọ àwọn ará kọrìntì o mọ̀ wípé bákan náà ni tìrẹ nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọn tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣe ọ wípé ó mà ṣe o wọn rí ẹlòmíì nínú gbogbo òjọ ó wá di lágbájá ní tèmi bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà bí kìí bá ṣe wípé òun ló ń wàásù òun ló ń ṣí bẹ́ẹ̀lì bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì kí ni wọ́n mọ̀ kí ni wọ́n fẹ́ sọ nítorí mi ò ní fi tí wọ́n ṣe ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀ bí ó bá jẹ́ òun ló ń wàásù wọ́n máa wá ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn ó dìgbà olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìn fọwọ́n wọn bá dìgbà bí n bá kú mo kú ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi kí ló dé ta ń ṣe bẹ́ẹ̀ ṣé kìí ṣe orúkọ jésù ni gbogbo àfi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn àti adarí nínú ẹkùn àti adarí ìdàpọ̀ ojúlé bàbá fẹ́ gbàdúrà orúkọ jésù náà ni bàbá fẹ́ gbàdúrà ìlérí ọlọ́run tí a rí nínú bíbélì náà ni èé ṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di ọlọ́run kò dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀ ẹnikẹ́ni tí ọlọ́run bá darí wa wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí ó yẹ kí a gbọ́ tirẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà bí a ó ti sọ fún ọlọ́run bí a ó ti ní kí ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó dárí wọn jì wá kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún kí a máa hu ìwà ọ̀tún kí a máa rin ìrìn ọ̀tún kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ jésù kí a tó mú ìwàásù wá sí òpin àti pé kí a tó gbàdúrà kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ ìkẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀
ka bere un kan ninu aye.

fun bi e bo si e ba ona awon eye si wa won si saaje bi e si bo sori ile apata nibi ti ko ni eru pe pipo won si so jade logan nitori ti won ko ni ijinle nigba ti orun si goke won jona nitori ti won ko ni gbongbo won si be bi e si bo saarin egun nigba ti egun si dagba soke o fun won pa sugbon omiran bo si ile rere o si so eso omiran ogoro orun omiran ogoto ota omiran ogbogbon eni ti o ba ni eti ki o gbo awon meyin re si to wa won bi pe e se ti iwo fi n fi owe ba won soro o si dan wi fun won pe eyin ni a fi fun lati mo ohun ijinle ijoba orun sugbon awon ni a ko fi fun nitori enikeni ti o ba ni ohun le a o fi fun ohun o si ni ni opolopo sugbon enikeni ti ko ba si ni lowo re ni a o si gba eyin na ti o ni nitori na ni mo se n fi owe ba won soro nitori ni riri won ko ri ati ni gbigbo won ko gbo bee ni ko yi won si ara won ni oro Isaiah wuli si ti se ti o wi pe ni gbigbo eyin o gbo ki yo si ye eyin ati riri eyin o ri eyin ki yo si moye nitori ti aye awon eniyan yi sebo eti won si wuwo ran igbo oju won ni won si di nitori ki won ki o ma ba fi oju won ri ki won ki o ma ba fi eti won gbo ki won ki o ma ba fi aya won mo ki won ki o ma ba yi pada ki emi ki o ma ba mu won larada sugbon ibukun ni fun oju yin nitori ti won ri ati fun eti yin nitori ti won gbo lóòótọ́ ni mo sáàwí fún yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yìn rí wọn kò sì rí wọn wọn sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ wọn kò sì gbọ́ wọn nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba tí kò bá sì yé nígbà náà ni ẹni búburú ò ní wá a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò èyí ni ẹni tí ó gba irúgbìn lẹ́bàá ọ̀nà ẹni tí ó sì gba irúgbìn lórí àpáta òun ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó sì fi ayọ̀ gbà á kánkán ṣùgbọ́n kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ó sì pẹ díẹ ní àkókò kan nígbà tí wàhálà tàbí inúnibíni sì dìde nítorí ọrọ náà lójú kan náà akọsẹ èyí pẹlú tí ó gba irúgbìn sáàrin ẹgún ni ẹni tí ó gbọ ọrọ náà àníyàn ayé yìí àti ìtànjẹ ọrọ sì fún ọrọ náà pa bẹẹ ni ó sì jẹ aláìléso ṣùgbọn ẹni tí ó gba irúgbìn sí ilẹ rere ni ẹni tí ó gbọ ọrọ náà tí ó sì yé òun ni ó sì so èso pẹlú ó sì so òmíràn ọgọrọ ọrún òmíràn ọgọtọ ọta òmíràn ọgbọgbọn owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fún irúgbìn rere sí oko rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ehu rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ wá wọ́n wí fún un pé olúwa irúgbìn rere kí ìwọ fún sínú oko rẹ̀ níbo lo ti ní èpò búburú ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bíi pé ìwọ afẹ́ kí a lọ fà wọ́n tu kúrò ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú wọn ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ní àkókò ìkórè èmi ó sì wí fún àwọn olùkórè pé ẹ tètè kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n ní ìtí láti fi iná sun wọ́n ṣùgbọ́n ẹ kó àlìkámà sínú àbà mi owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí wóró irúgbìn mustard kan èyí tí ọkùnrin kan mú tí ó sì gbìn sínú oko rẹ̀ èyí tí ó kéré ju gbogbo irúgbìn lọ ṣùgbọ́n nígbà tí ó dàgbà ó tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì di igi tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run sì wá wọ́n gbé orí ẹ̀ka rẹ̀ owó mìíràn ni ó pa fún wọn pé ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó sin sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ fi di wíwú gbogbo nǹkan wọ̀nyí ni Jésù fi pòwe fún àwọn ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe ní òwe kí etí àti ẹnu wò lè sọ kí ó ba lè ṣe wípé èmi ó yẹ ẹnu mi lé òwe èmi ó sọ nǹkan wọn nì jáde tí ó ti fi ara pamọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé wá nígbà náà ni Jésù rán ìjọ ènìyàn lọ ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá wípé sọ ìdí òwe epo tí oko fún wa ó dáhùn ó sì wí fún wọn pé ọmọ ènìyàn lé ẹni tí ń furúgbìn rere oko ni ayé irúgbìn rere ni àwọn ọmọ ìjọba èpò sì ni àwọn ọmọ ẹni búburú ni ọ̀tá tí ó fún wọn ní èṣù ìgbẹ̀yìn ayé ni ìkórè àwọn áńgẹ́lì sì ni àwọn olùkórè nítorí náà gẹ́gẹ́ bí a ti kó èpò jọ tí a sì fi iná sun wọ́n bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò ran àwọn áńgẹ́lì rẹ̀ wọ́n sì kó gbogbo ohun tí ó múni kọsẹ̀ ní ìjọba rẹ̀ kúrò àti àwọn tí ó ń dẹ́ṣẹ̀ yóò sì sọ wọ́n sínú iná ìléru níbẹ̀ lè ẹkún ìpayín kékè yóò gbé wà nígbà náà ni àwọn olódodo yóò máa ràn bí oòrùn ní ìjọba bàbá wọn ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ìjọba ọ̀run sì dàbí ìṣúra tí a fi pamọ́ sínú oko tí ọkùnrin kan rí tí ó pa á mọ́ nítorí ayọ̀ rẹ̀ ó lọ ó sì ta gbogbo ohun tí ó ní ó sì ra oko náà àti pẹ̀lú ìjọba ọ̀run sì dàbí ọkùnrin oníṣòwò kan tí ń wá páálì tí ó dára nígbà tí ó rí páálì olówó iyebíye kan ó lọ ó sì ta gbogbo nǹkan tí ó ní ó sì rà á àti pẹ̀lú ìjọba ọ̀run sì dàbí àwọn tí a sọ sínú òkun tí ó sì kó onírúurú ohun gbogbo nígbà tí ó kún

0: èyí tí wọ́n fà sókè wọ́n jókòó wọ́n sì kó èyí tí ó dára sínú àgbọ̀n ṣùgbọ́n wọn kó búburú dànù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò ti rí nígbẹ̀yìn ayé, àwọn áńgẹ́lì yóò jáde wá, wọn ó ya àwọn ènìyàn búburú kúrò nínú àwọn olóòótọ́, wọn ó sì sọ wọn sínú iná ìléru. Níbẹ̀ ni ẹkún ohun ìpayín kékeré yóò gbé wà. Yéṣù bí wọn pé gbogbo nǹkan wọ̀nyí yé eyín bí, wọn sì wí fún un pé bẹ́ẹ̀ ni Olúwa. Ó sì wí fún wọn pé nítorí náà ni olúkúlùkù akọ̀wé tí a kọ́ sípa ìjọba ọ̀run ṣe dàbí ọkùnrin kan tí ṣe baálé tí ó mú ọ̀tun àti ogbó nǹkan jáde nínú ìṣúra rẹ̀. Nígbà tí ó ṣe tí Jésù parí òwe wọ̀nyí tán, ó ti ibẹ̀ lọ kúrò. Nígbà tí ó sì dé ìlú òun tìkálà rẹ̀, ó kọ́ wọn nínú sinagogu wọn tó bẹ́ẹ̀ tí ẹnu ya gbogbo wọn. Wọ́n sì wí pé níbo ni ọkùnrin yìí ti mú ọgbọ́n yìí àti iṣẹ́ agbára wọ̀nyí wá? Ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ yìí, ìyá rẹ̀ kọ́ à ń pè ní Maria àti àwọn arákùnrin rẹ̀ kọ́ Jákọ́bù, Jósè, Simoni àti Júdà àti àwọn arábìnrin rẹ̀, gbogbo wọn kí ó ń bá wa gbé níhìn yìí, níbo ni ọkùnrin yìí ti mú gbogbo nǹkan wọ̀nyí wá? Bẹ́ẹ̀ ni wọ́n kọsẹ̀ lára rẹ̀, ṣùgbọ́n Jésù wí fún wọn pé kò sí wòlíì tí ó wà láì lé ọlá bí kò ṣe ní ìlú àti ní ilé òun tìkára rẹ̀. Òun kò sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn.
1: Ìhìnrere ti Matthew, orí ìkẹrìnlá. Lé àkókò náà ni Herodu tẹ́tíráàkì gbọ́ òkìkí Jésù. Ó sì wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé Yohánù Baptist lè yí, òun jíǹde kúrò nínú òkú, nítorí náà ni iṣẹ́ agbára ṣe hàn lára rẹ̀. Herodu ṣàtìmú Yohánù, ó dè é, ó sì fi sínú túbú, nítorí Herodu àya Filipi arákùnrin rẹ̀. Yohánù ṣàti wí fún un pé kò tọ́ fún ọ láti ní, ṣùgbọ́n ó sì ń fẹ́ pa á, ó bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì. Ṣùgbọ́n nígbà tí a ń ṣe ìrántí ọjọ́ ìbí Herodu, ọmọbìnrin Herodu jó láàrin wọn, inú Herodu sì dùn. Nítorí náà ni ó ṣe fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè. Ẹni tí ìyá rẹ̀ ti kọ́ tẹ́lẹ̀ rí, ó wí pé fún mi ní orí Yohánù Baptist ní yìí nínú àwo pọ̀kọ́. Inú ọba sì bàjẹ́, ṣùgbọ́n nítorí ìbúra rẹ̀ àti àwọn tí ó bá jókòó ti oúnjẹ, ó ní kí a fi fún un. Ó sì ránṣẹ́ lọ, ó bẹ́ Yohánù lé orí nínú túbú, a sì gbé orí rẹ̀ wá nínú àwo pọ̀kọ́, a sì fi fún ọmọbìnrin náà, ó sì gbé ìtọ̀ ìyá rẹ̀ lọ. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wá, wọ́n gbé òkú rẹ̀ sin, wọ́n sì lọ, wọ́n sì wí fún Jésù. Nígbà tí Jésù sì gbọ́, ó dìde kúrò níbẹ̀, ó bá ti ọkọ̀ lọ sí ibi jù, òun nìkan. Nígbà tí àwọn ènìyàn sì gbọ́, wọ́n sì ti ìlú wọn rìn tọ́ lé ẹsẹ̀. Jésù jáde lọ, ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Nígbà tí ó di àṣálẹ́, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá wípé ibi jù ni èyí, ọjọ́ sì kọjá tán, rán ìjọ ènìyàn lọ kí wọn kí ó lè lọ sí ìletò lọ ra oúnjẹ fún ara wọn. Jésù sì wí fún wọn pé wọn kò ní lọ, ẹ fún wọn ní oúnjẹ. Wọ́n sì wí fún un pé àwa kò ní ju iṣu àkàrà márùn àti ẹja méjì níhìn yìí. Ó sì wí pé ẹ mú wọn fún mi wá níhìn yìí. Ó sì pàṣẹ kí ìjọ ènìyàn jókòó lórí koríko, ó sì mú iṣu àkàrà márùn àti ẹja méjì náà. Nígbà tí ó gbé ojú sókè ọ̀run, ó súre, ó sì bù ú, ó fi àkàrà náà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn. Gbogbo wọn sì jẹ, wọn sì yó, wọn sì kó àjẹkù tí ó kù jọ àgbọ̀n méjìlá kún. Àwọn tí ó sì jẹ́ tó ìwọ̀n 75,000 ọkùnrin lé àìka àwọn obìnrin àti àwọn ọmọdé. Lójú kan náà, Jésù sì rọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti bọ́ sínú ọkọ̀ kí wọn kí ó lọ síwájú rẹ̀ lọ sí apá kejì nígbà tí òun tú ìjọ ènìyàn ká. Nígbà tí ó sì tú ìjọ ènìyàn ká tán, ó gun orí òkè lọ, òun nìkan láti gbàdúrà. Nígbà tí alẹ́ sì lẹ́, òun nìkan wà níbẹ̀. Ṣùgbọ́n nígbà náà ni ọkọ̀ wà láàrin adágún tí ìrumí ń tì í sí wá sẹ́yìn nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn. Nígbà tí ó di ìṣọ́kẹrin òru, Jésù tọ̀ wọ́n lọ, ó ń rìn lórí òkun. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí tí ó ń rìn lórí òkun, ẹ̀rù bà wọ́n, wọ́n wí pé ìwin ni, wọ́n fi ìbẹ̀rù kígbe sókè. Ṣùgbọ́n lójú kan náà ni Jésù wí fún wọn pé ẹ tújú ká, èmi ni, ẹ má bẹ̀rù. Pétérù sì dá lóhùn wí pé Olúwa, bí ìwọ bá ni, pàṣẹ kí èmi tọ̀ ọ́ wá lórí omi. Ó sì wí pé wá. Nígbà tí Pétérù sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ lọ, ó rìn lójú omi láti tọ Jésù lọ. Ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ le, ẹ̀rù bà á, ó sì bẹ̀rẹ̀ sí rì. Ó kígbe sókè wípé Olúwa gbà mí. Lójú kan náà, Jésù sì na ọwọ́ rẹ̀, ó dì í mú, ó sì wí fún un pé ìwọ onígbàgbọ́ kékeré, èé ṣe tí ìwọ fi ń ṣiyèméjì. Nígbà tí wọ́n sì bọ́ sínú ọkọ̀, afẹ́fẹ́ dá. Nígbà náà ni àwọn tí ń bẹ nínú ọkọ̀ wá, wọ́n sì fi orí balẹ̀ fún un wípé lóòótọ́ ọmọ Ọlọ́run ni ìwọ ṣe. Nígbà tí wọ́n sì ré kọjá sí apá kejì, wọ́n dé ilẹ̀ àwọn ará Genesareti. Nígbà tí àwọn ènìyàn ibẹ̀ sì mọ̀ pé òun ni, wọ́n ránṣẹ́ lọ sí gbogbo ìlú náà yíká, wọ́n sì gbé gbogbo àwọn olókùnrin tọ̀ wá. Wọ́n bẹ̀ẹ́ pé kí wọn kí ó ṣàlè fi ọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀, ìwọ̀n gbogbo àwọn tí ó sì fi ọwọ́ kan di alára dídá ṣáṣá.

0: tẹ̀lé Jésù, èmi ò fi sọ fún wa pé ìbá ṣe ní àkókò ìgbàlà, tàbí ti ìsọdí mímọ́, tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu, tàbí ṣíṣe dídi ajíhìnrere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdí mímọ́, bí a ṣe lè pa ìsọdí mímọ́ yìí, bí a ṣe lè pa á mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Nínú Lúkù orí kẹsàn-án, Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀. Ní ìgbà wo? Mo ní ní ìgbà wo? Ní ọjọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébù wa, kí a sì máa tọ Jésù lẹ́yìn ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú, báwo ló ṣe ń wàásù? Bí o bá ti kú, báwo ló ṣe ń rìn káàkiri? Ó ní èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́, èmi ni tinú mi ni ó ṣe ó ń kú lójoojúmọ́, èmi ni tó fẹ́ gbẹ̀san ó ń kú lójoojúmọ́, èmi ni tó jẹ́ wípé kò fẹ́ gbé àgbélébù rẹ̀, tó fẹ́ sọ àgbélébù nù nítorí wípé kò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́. Ó ní nígbà tí èmi ni tó wà nínú wa, bí o bá ti ń kú lójoojúmọ́, ni a rí wípé a ó máa dàgbà sí nínú ìgbàgbọ́, a ó máa dàgbà sí nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba, kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé Lọ́run mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣenú rebí ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́, nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébù wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́ láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébù lójoojúmọ́, láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí àwa kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyè ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láì sí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣèrántí, Dáfídì ó jẹ́ ẹni tí ó láyà tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tí ó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n ń wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀, èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin 24 láti ẹsẹ̀ ìkẹta. Ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀, ibere yi ni a bi eni kokan wa loni bi o ba wo yi ka o ri wi pe opolopo eniyan lo wa laye ka wa o wa bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro ta ni yo gun ori oke olowa lo nigbati ipe ba dun nigbati jesu ba farahan awon wo la o le palarada ti won le ba jesu lo oni ta ni yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bimo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun wi pe awon ti yo gori oke olowa lo ati awon ti yo dro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun ati aya funfun ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so di mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa n pe onija ni oro yi wepe se o ri olorun ni kehin nigbati ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri sodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon dukia aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gun ori oke olowa lo tani yo dro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon won yi nikan ni o le ri olowa alabo kan fun ni awon lokan funfun nitori wi pe won o ri olorun gbadura je ki olorun ki o so okan re di mimo sugbon bi o ba ti je apeyida pada wale je ki adariji o bi o ba ti tun gbe awon nkan ni ro ti o ti wo lule tele tele o ti di apeyida o ti di arufin o ti di elese o ti di omo onina kuna pada wale bere idariji ki eje jesu ki o we awon eserenu se o ti n jale se o ti bere si ni puro se o ti n seke se o ti n fi ara re lati ta ara re fun owo agbere panṣaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara awon ese ti a fojuri ki a dariji o ki o ni igbala leyin igba ti o ba ti ni igbala ikan tuku lodo ikun ikan tuku ninu okan lohun ese abinibi ese ajogoba gede gede re ninu okan lohun olorun fe wenu olorun fe so odotun olorun fe so di mimo gbadura gbadura pelu igbagbo ki o si ranti wipe emi ni yi ani lati kan ma gbelebu igberaga lati inu okan agbo magba ma se fe olorun lati inu okan ani lati kan ma gbelebu ori kunkun ani lati kan ma gbelebu ai fe se fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu pelu gbogbo ife ani lati kan ma gbelebu onfa to nfa o lati inu okan si on to wa ninu aye ani lati kan ma gbelebu ka to ma fe awon kan to ndun to ndan
1: yiyoyo
0: ninu aye ani lati kan ma gbelebu ife ti ani si awon ara ale ti o tun fe koja ife ti ani si olorun igboran ti ani si awon ebi wa ti o tun fe koja igboran ti ani si olorun ani lati kan ma gbelebu emi ton lepa nkan aye ton lepa ipo aye emi ton so owo di olorun ton wa owo kiri ton fe ni lona kona ani lati kan ma gbelebu emi ti ki fe duro di olorun ohun ti mo fe yo je temi a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan ma gbelebu bi o ba fe ri olorun ni ikeyin o ni lati ni okan funfun o ni lati ni okan ti a so di mimo o ni lati ni iwa mimo bere a o se se fun o alabokun fun ni awon olokan funfun nitori wo ri olorun sugbon alaboko le awon oninu funfun nitori won ki yo le ri olorun

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Matthew, orí ìkẹrìndínlẹ̀ ogún. Àwọn Farisi pẹ̀lú àwọn Sadusi sì wá, wọ́n dán wò, wọ́n sì ń fẹ́ kí ó fi àmì hàn fún wọn láti ọ̀run wá. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé, nígbà tí ó bá di àṣálẹ́, ẹ̀yin á wí pé ọjọ́ dára nítorí tí ojú ọ̀run pọ́n. Àti ní òwúrọ̀, ẹ̀yin á wí pé ọjọ́ kì yóò dára lónìí nítorí tí ojú ọ̀run pọ́n, ó sì ṣú dẹ̀dẹ̀. Ẹ̀yin àgàbàgebè, ẹ̀yin lè máa mi ojú ọ̀run, ṣùgbọ́n ẹ̀yin kò lè máa mi àkókò wọ̀nyí. Ìran búburú àti pa ṣágà ń fẹ́ àmì, a kì yóò sì fi àmì fún un bí kò ṣe àmì ti jóná wòlíì, ó sì fi wọ́n sílẹ̀, ó kúrò níbẹ̀. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dé apá kejì, wọ́n gbàgbé láti mú àkàrà lọ́wọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé, ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Wọ́n sì ń bá ara wọn ṣàròyé wípé nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. Nígbà tí Jésù sì wòye, ó wí fún wọn pé, ẹ̀yin onígbàgbọ́ kékeré, èé ṣe tí ẹ̀yin fi ń bá ara yín ṣàròyé nítorí tí ẹ̀yin kò mú àkàrà lọ́wọ́. Kò tí ì yé yín di ìsinsìn yìí, ẹ̀yin kò sì rántí ìṣù àkàrà márùn-ún ti ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin sì kójọ. Ẹ kò sì rántí ìṣù àkàrà méje ti ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin kójọ. Èé a ti ṣe tí kò fi yé yín pé, èmi kò tí ì torí àkàrà sọ fún yín pé ẹ kíyèsí ara yín ní ti ìwúkàrà ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Nígbà náà ni ó tó yé wọn pé kìí ṣe ìwúkàrà ti àkàrà ni ó ń wí pé kí wọn kíyèsí ara rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti àwọn Sadusí. Nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Filipi, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn fi èmi ọmọ ènìyàn pè. Wọ́n sì wí fún un pé, òmíràn ní Jòhánù Bàptísí, òmíràn wípé Èlíjà, àwọn ẹlòmíràn ní Jeremiah tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yìn fi mí pè. Símónì Pétérù dáhùn wípé, Kristi ọmọ Ọlọ́run alàyè ni ìwọ ṣe. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, alábùkún fún ni ìwọ, Símónì ọmọ Jona. Kìí ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi ti ń bẹ ní ọ̀run. Èmi sì wí fún ọ pẹ̀lú pé, ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé, a ó sì dè ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú lé ayé, a ó sì tú ní ọ̀run. Nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Jésù Kristì náà. Láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerusalemu láti gbé ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde. Nígbà náà ni Pétérù mú un, ó bẹ̀rẹ̀ sí bá a wí pé kí a má rí Olúwa, kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n ó yí padà, ó sì wí fún Pétérù pé, kúrò lẹ́yìn mi, Sátani, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi, ìwọ kò ro ohun tí ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí ṣe ti ènìyàn. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là, yóò sọ ọ́ nù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí èmi, yóò rí i. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé, kí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn bá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀. Nítorí ọmọ ènìyàn yóò wà nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀, nígbà náà yóò san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró ní iyì tí kì yóò rí ikú títí wọn fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ ní ìjọba rẹ̀.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yẹ wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wa ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikan na ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin dinlogbon omo mi fi aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se ye biye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran se bi a ba si ti fi awon igbe aye wa ti a nri loju koju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kakiri ni won ma nse asise yi ti won ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya ṣugbọn ohun ti olorun je ko ni mo fun ani we pe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wi pe ati ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri we pe gbogbo ohun ti a nse ko ni le je itewogba ni waju oluwa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketalelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wi pe gbogbo ohun ti a nse ninu wa gbogbo ohun ti a nse ni igbesi aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ki a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni o kan aya wa o meji ni a menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ikeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ki a wo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa ye ki a wo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de popo le aye ati pe gbogbo iro okan re kiki ibini lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wi pe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o njade lati inu okan yi o je ohun to buru jai o sese ke nikan ki o je elesin awon elomiran ma ro wi pe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikan ile je elesin iwa ti ru eni ben hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o sese ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan ti o je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni ti o je wi pe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni we pe iro okan won iro okan re kiki ibi ni lojojumo bi a ba so wi pe nkan kan o je ibi o je kiki ibi e je wi pe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni afi ma nso fun awon ipere fun awon omode o sese ki o je wi pe won fe se igbeyawo a ma nso fun wi pe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wi pe won sese fe igbeyawo won fe loko won a ma wo bi enikan se je elesin to won a ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a ti wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obirin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin bi a ba ti n ko awon aga ijoko a ma ba wa ko bi a ba ti n ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe iyawo ki o ma ro we pe ah bi ohun ba le gbe iru eni be bayi niyawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin Olorun bayi wi pe ohun ani ayo popo lati odo Olorun wa ko mo wi pe eni yi o sese ki enikeni ki o ja papa o sese ki enikeni ki o teramo isin Olorun lai gba adura agbayori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe iyawo won ma wo iru aso ti awon elomiran wo wi pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni to nsowo eni to rin kaakiri bo ba ti n lo si ilu awon Hausa to lo n ko boya epa tabi epo lo n ko wa si isale nihin be na lo n lo si ilu awon Ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo ti n lo lo n de aso to si n wo bo se n nawo iru moto to n lo awon elomiran ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa Lorun ohun ti o ye won ni we pe iwa rere kò tí inú owó wá. Ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá. Ìwà rere kò tí inú ẹ̀sìn wá. Ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá. Èyí ni a fi máa ń tẹ̀mọ́ ni létí níhìn-ín wípé bí a bá dé inú ìjọ, ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ní ìyípadà ọkàn. Tàbí bí a bá fẹ́ gbéyàwó, ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn. Ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn, o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni. Jẹ́ kí a wo Samueli kìíní orí 16 ẹsẹ̀ 7. Samueli kìíní orí 16 ẹsẹ̀ 7. Ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀, má ṣe wo ìrísí rẹ̀, ni ohun tí a ń sọ níhìn-ín, tàbí gíga rẹ̀, nítorí pé èmi kọ̀ ọ́, nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti wò. Ènìyàn máa wo ojú, ènìyàn máa wo ìrísí tàbí gíga, tàbí bí ènìyàn ṣe wọṣọ, tàbí bí ènìyàn ṣe lókìkí tó. Ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn. Ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run, wọn kò ní ìyípadà ọkàn, àti wípé ìrò inú wọn kìkì ibini lójoojúmọ́. Nínú ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 3, Oníwàásù orí 9 ẹsẹ̀ 3, èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ òòrùn, pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn, àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinmi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé. Àtìlẹ́yìn èyí ni wọn a lọ sọ́dọ̀ àwọn òkú. Ó yẹ kí òye yé wa níhìn-ín. Ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi. Bí a bá sọ wípé ìgò kún fún omi, ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun mìíràn sínú ìgò yìí. Bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo, èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀. Ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi. A fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí. Bákan náà àyà ọmọ ènìyàn, bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi. Ó wá ń sọ fún wa wípé ìsinwín ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé. Ó ní lẹ́yìn náà wọn a kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí Ọlọ́run kò bá tí yí ọkàn wa padà, ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ, kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹ̀lẹ̀, mo ti wá ń wá sí dípà, èyí ni kò tí ì fún ọ ní ìyípadà. Èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan, o bọ́ sínú ìjọ mìíràn. Bí o bá ti dé ìhín, bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́ọ́gbà níwájú Olúwa, kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀, tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀, o fi tàbẹ́là àti tùràrí sísun nìkan o fi sílẹ̀. Èyí ni ṣe pàtàkì, ṣùgbọ́n kò tó. A ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé, ni a ń gbé káàkiri. A sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà, ìyípadà ọkàn fún wa, kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Èyí ni ó ṣe pàtàkì, èyí ni a ní láti bójútó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka Bíbélì tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti jẹ́ ẹni tí ó mọ Bíbélì. Kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ Bíbélì sí àkàsórí. Bí a bá ti dé ìhín, bẹ́ẹ̀ ni a láti máa gbàdúrà fún ìyípadà ọkàn, ìyípadà àyà, nítorí èyí ni Ọlọ́run retí kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn, bí a tilẹ̀ ń ka Bíbélì, bi atile je eni ti o je afafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ejere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi olorun si nba emi wa jeri wi pe ati di omo olorun wi pe ati ni yipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti an se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wi pe okan eniyan o je ohun ti o buru jai ninu Marko ori keje lati ese ikokanlelogun Marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti an se bi we pe an fun awon alagbe lowo tabi an se awon kan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni we pe ki a ke pe olorun ohun ti a ni lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru jai ko si eni ti o le mo ninu jeremiah ori 17 ese ikesan okan eniyan kun fun etan ju gbogbo lo o si buru jai tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun a wipe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ki a wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu oluwa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni Olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ete ati aba ti o wa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o wa lati inu okan wa ni waju Oluwa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ke a so wipe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma yi agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju Oluwa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o sese ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju Oluwa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni Olorun tin so ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ike dogmo igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihi wo pe opolopo awon eniyan won yi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia wese iketadinlogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni Olorun je ki o ye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laye lati tan sinu okan wa ki a si gba emi Olorun laye lati wa okan wa ri ki a mo wi pe bi a ti le je eni ti o dara lode ara bi a ti le je eni ti o ma so wi pe fi ola fun Olorun fi ogo fun Olorun lode a je eni ti o ma woso bi onigbagbo lode a je eni ti n soro bi onigbagbo lode a je eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wi pe ni inu won kun fun egbin gbogbo ni ese ikejidinlogbon ni o ti so wipe gege be li eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyin ni a fi ma nso wipe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro Olorun yanju láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà wọn máa sọ wípé ẹ ṣe dapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn òṣìṣẹ́ à ń fẹ́ àwọn ajìrì ọkàn à ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè yorùbá tẹ́tí sílẹ̀ dáradára a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára èyí kò sì dára bẹ́ẹ̀ bí a bá ti parí ìsìn ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa àwọn elédè yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí ó yẹ kí a gbádùn adarí wa bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn bí a bá fẹ́ rí tìbí bí a bá fẹ́ rí tọ̀hún kí ó lè lànà fún wa ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a gbàdúrà bí a bá ti ń parí ìsìn èyí kì í ṣe pé kí a jáde kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta kí a máa ṣẹ̀fẹ̀ níta bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́ ó yẹ kí a mú lọ sí orí eékún wa ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀ a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́ yẹ kí ó yé ọ adarí ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀ ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè yorùbá nísinsìnyí a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí kì í ṣe wípé a ti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀ bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀ kí àwa náà kí a lè ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́ bí a bá ti parí ìsìn adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀ adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́ láti lè ní ìsọdímọ́ bí ò bá tí ì ní ìsọdímọ́ àbí o rò wípé torí a ti sọ ọ́ di adarí èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́ àbí o rò wípé torí pé a ti sọ ọ́ di adarí agbára ìfikún ni ẹ̀mí mọ́ ọlọ́run ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹlòmíràn bí a bá ti ṣetán mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi mo fẹ́ lọ bẹ̀ ń wò mo fẹ́ lọ wo lágbájá mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù ò ní gbàdúrà ò ní wọ́ ojú ọlọ́run ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá bí wọ́n ṣe ń lọ nìyí láì ní ìfọwọ́kàn olúwa ìyípadà àtòkè wá nínú ọkàn wọn wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn gbà tí a ti ń ka àkà sórí bíbélì gbà tí a ti ń ka bíbélì láràárọ̀ gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ deeper life wípé ó ti parí nìyẹn nítorí bẹ́ẹ̀ bí jésù bá dé à ń ba lọ sí ọ̀run ni kò rí bẹ́ẹ̀ a ní láti ní ìyípadà ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ gẹ́gẹ́ bí ó ti rí bí o bá gba ẹ̀mí ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́ wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́ wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù wo Jákọ́bù wo Jòhánù wo bí wọ́n ti wá wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde wo ojú kòkòrò wo ìwá ipò nínú wọn wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn kí àwọn kí ó wà lọ́hùn-ún tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín gbà tí àwọn mẹ́wàá tó kù gbà tí wọ́n gbọ́ wọ́n ní ìrunú èyí tí a ń sọ nìyí a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù a lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa wo ìlépa tí ó wà nínú ọkàn wa wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn tí a ní láti gbàdúrà lé lórí tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò Ọlọ́run wá mi rí Ọlọ́run wá dí mi Ọlọ́run wo inú ọkàn mi àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé a ti ní ìyípadà nítòótọ́ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tèbí òun fẹ́ lọ rí ẹni tọ̀hún gbàdúrà sọ fún Ọlọ́run bá Ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà boyan awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile esin a ki se be tabi o se se ki o je pe asona adina ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni tin gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe oun fe yi pada okan oun fe ki olorun ki o wa ko okan ni ila oun fe ki olorun ki o wa yi oun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti oun gbadura ato anu won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je ni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wi pe adari ti o mo olorun adari ti o mo bi o se se pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro niwaju wa nigbati an ba wa soro be gbati a ba ti pari waasu ohun papa akunle abe si ni gbadura abe si o se se pelu omije o se se ki o ma gbadura soke o se se ki o ma so fun olorun olorun sa se ise yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je eni ti o je ete o gba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye dara dara ni mo si filele we pe a ko gbodo di eni keni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu Samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo Samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so ni pa Saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo Israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo Israeli papa o mo ofin gege bi omo Israeli eni ti akoni eni ti atile le so wi pe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti Saulu o si nfe iyipada okan nigbati o ba Samueli pade Samueli papa ti o je eni ti o mo Olorun Samueli papa ti o je eni ti o tin ba Olorun rin fun igba pepe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni Olorun fun li okan miran e ni a nso o sese nibi ti o tin bo tele ki o ti je omo luabi o sese nibi ti o tin bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki nibi ti o tin bo tele o tin ka bibeli iwo papa o tin ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsinyi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wi pe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o nje lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ni yi pada patapata nitori be o wa si ojo olorun wi pe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru eti o fun awon ti o wa ninu bibeli okan miran iru eti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba ni yi je ki a wo orin dafidi ori kokan le laadota orin dafidi ori kokan le laadota lati ese ikeje fi ewe isopu for mi emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daya titun sinu mi olorun olorun nikan lo le se daya titun sinu mi olorun ki o se tun okan diduro se sinu mi nihi ni ari pe okunrin yi o ngbadura bi dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aranti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gbati o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi

Má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sá sálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà ẹ̀wẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sí ń bọ̀. Sá sálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn. Kúrò ní Sodomu àti Gomorra. Kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sá sálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba. A sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sá sálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sá sálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là. Yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. Ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá sálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí ó lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó

àwòrán ọlọ́run. Ó ń fẹ́ kí a ní ìwà bíi ti ọlọ́run, kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú ọlọ́run. Báwo ni nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè ṣeé ṣe? Ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára ọlọ́run, nítorí wípé ọlọ́run lágbára láti tún wa ṣe, láti tún wa mọ, láti tún wa dá, láti yí wa padà, láti wẹ̀ wá mọ́, láti fọ ọkàn, èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa láti fọ mọ́ kí ó funfun ju snow lọ. Ọlọ́run kò lè kùnà, agbára rẹ̀ kò lè kùnà. Èyí ni a fi sọ fún wa pé nípa agbára ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán ọlọ́run. Yẹ kí a wo orin Dáfídì 142. Orin Dáfídì 142, ẹsẹ̀ 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti Ọlọ́run lè agbára. Bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́, bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́, bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ, kí ó sì rí i wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni a wẹ̀nà, ni a mú kúrò, o ṣe sọ fún Ọlọ́run, o mọ̀ wípé agbára wà nínú Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Bí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́, kí Ọlọ́run kí ó tún ọ dá, kí Ọlọ́run kí ó tún ọ ṣe, kí Ọlọ́run kí ó fọ funfun ju snow lọ, ó lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá sọ fún wípé o ń fẹ́ kí ó wẹ̀ ọ mọ́, ṣé o rí wípé a máa ń kọ lórin wípé Kristi Jésù lágbára, agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé Jésù Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wípé Jésù Kristi ó lágbára láti sọni dọ̀tun, ó lágbára láti wẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, ó lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin wípé Jésù Kristi lágbára, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jésù Kristi lágbára láti pa ipá àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jésù Kristi, kí o sọ fún yín pé òun gbé ń gbé ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn, ìyípadà tí ó dájú, ìyípadà tí báníkalẹ́, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀, ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ, ó lè ṣe. Nítorí pé Ọlọ́run wa kì í kùnà, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí o bá wá, ó dájú wípé Jésù Kristi pẹ̀lú agbára rẹ̀, pẹ̀lú agbára ìsọdọmọ, pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́, yóò wẹ̀ ọ mọ́, yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ. Wo Jeremiah 32:23, ẹsẹ̀ 17. Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn, tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. O wo ìgbésí ayé Jósẹ́fù, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú. Ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí, tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Samueli, tí Ọlọ́run fún ni agbára, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú Májẹ̀mú láéláé, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré, láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Dánielì, tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbáàṣe nípa ti ìjọba, ìbáàṣe nípa ìwà àti ara rẹ̀, wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀, àfi nípa ẹ̀sìn, nípa ti Ọlọ́run rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún, a rí pé ó mú ìdúró rẹ̀,

0: òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́ òran sí Shedraki, Meshaki àti Abednego Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ Ọlọ́run lè ṣe fún ọ òran ti Jésù Kristi. Àpẹẹrẹ wa òran ti Jésù Kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé kí a jẹ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ̀lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́. Wo Luke orí kìíní ẹsẹ̀ 37 nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè wẹ̀ ọmọ kí o fún Jusno lọ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ ó lè yọ ọ́ kúrò nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè sọ di alábàápín ìwà Ọlọ́run àwòrán Ọlọ́run nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù ní oṣù 12 tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àìlera gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó lè mú wọn kúrò ó lè sọ wọ́n di aláìlágbára ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85 Luke orí kìíní ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún Ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni agbára tí Jésù Kristi tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni ó lè ṣe bí o bá gbàdúrà ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé Ọlọ́run kí o sì ké pe Ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí o máa sìn lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí o má sí ìjà lọ́wọ́ rẹ kí o má sí èròkerò nínú rẹ kí o má sí àrán kan kí o má sí inú níbi kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ́hún jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo kìí ṣe ní oṣù kan kìí ṣe ní ọdún kan lé ọjọ́ ayé wa gbogbo ó ṣeéṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kìí kùnà ó ṣeéṣe fún Ọlọ́run láti pamọ́ wo Juda ẹsẹ̀ 24 Juda ẹsẹ̀ 24 ǹjẹ́ ti ẹni tí ó lè payín mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára Ọlọ́run wípé o lè pamọ́ láìkọsẹ̀ o lè pamọ́ láìṣubú o lè pamọ́ láì padà sínú ayé o lè pamọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀ o lè pamọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ nínú ara ẹ̀ṣẹ̀ níbikíbi o lè pamọ́ kúrò nínú ìkọ̀sẹ̀ gbogbo kí o sì mú wa wá síwájú rẹ̀ láì lábùkù láì lẹ́gbin láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí Ọlọ́run bí a bá sọ fún Ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa èyí ni ìlépa ọkàn wa èyí ni ohun tí a ń fẹ́ ó ṣeéṣe Ọlọ́run lè ṣe fún wa kí ni ipa tirẹ̀ kí ni ohun tí ó yẹ kí o ṣe kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀ yẹ kí a wo Jeremiah orí 23 ẹsẹ̀ 3 ké pè mí èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀ ohun tí ó ṣe ńláàánú ni pé nígbà tí Ọlọ́run pè wá pé kí a ké pe òun kí òun kí ó ba lè fi ohun ńlá hàn wá ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi a ni ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la lakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni ah aba ma bi won le ni lai lo nka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan gbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon kan ti o si gbe ni lo sorun nkan kekere ni waju olowa nkan ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni an pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun la ohun alagbara ohun o fi han wa e ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun we pe a nfe nkan yi a fe wa mimo a fe aworan olorun ni igbese aye wa ninu jeremiah ori kokandin logbon ese iketala eyin o si safari mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isodotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan gbadura bi o ba je wepe won wa owo ni won fi tokan wa bi won ba wa iwosan ni won fi tokan wa bi won ba wa ise ni won fi tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe o ni eyin o safari mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti olorun be lo wa ni pe nisinsin ke lo si ori ekun wa mi o ni ke a joko mi o ni ke a dide ke a lo si ori ekun wa ke a so fun olorun pelu ikerora ke a so fun olorun pelu igbagbo ke a so fun olorun pelu okan ti safari olorun ke a so fun olorun wi pe olorun iwa mimo ti a n so nipa re yi iwa mimo ti a n daruko re yi iwa mimo ti a n tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eja adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eyi ni ohun ini ti mo nfe eyi ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki rin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo duro se o le kunle o le gbadura o le kepe olorun o safari olorun o ni eyin o safari mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori igi agbelebu o fe ki o bo lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni isodi mimo bi o ba ti ni igbala bere fun igbala
1: pe fun idariji ese so fun olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eni olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni isodi mimo o fe ni isodi mimo o fe ni isodi mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe yo se fun o

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
2: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀.
2: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mú ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
1: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
2: Ẹ̀hun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Abákúkú yẹn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó yẹ pé àwa ń ṣiṣẹ́. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ó ṣe ń fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
1: Ẹ ṣe púpọ̀. Nínú Abákúkú orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn páńdà wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí i pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí ńbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
2: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
1: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
4: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
3: ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wipe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwa su won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona igbe yi sile
1: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala ni tooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronupo ada ni tooto ni awon wonyen won nilo ronupo ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronupo ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye ki ronupo ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronupo ada nitori be ohun ti o ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitooto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronupo ada bi o ba si ronupo ada agbere olorun je wo pe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi ohun ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronupo ada arabirin so ti ye yin
3: oye mi e se
1: sa e se popo arakunrin ti o wa nbe
4: e taro sa
1: e karo
4: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won gbe won fi ni oyun ibanu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni won fa gan fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon mo re ni o gbe ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
1: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon ti o wo ke a so nisisin se o yi ipo won pada lohun arakunrin
4: rara sir
1: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni wepe awa ti a ngbe igbesi aye wa nisisin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisese ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka be olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n be olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
4: oye mi sir
1: e je adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Lot awon omo re tabi Noah tabi awon elomiran tabi David tabi Abraham ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe Oluwa nje aje ti Olorun nje ati ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

wa ti ese ikewa ni Jesu Christi lo tun ti ran wa leti on ti o yori si bi o ba je pe ni to to wi pe ife wa o fara jo ti Christian ninu Johannu orike dogun ese ikesan gege bi baba ti fe mi be li mi fe yin e duro ninu ife mi bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo mo si duro ninu ife re o nso fun a wi pe iba se igba ojo iba se igba erun o nduro ninu ife baba o ni iba se igba ti arije igba ti a orije o nduro ninu ife baba o ni iba se pe a wa ninu lori agbami ati ijisin ijinja o ni emi duro ninu ife baba o ni bi emi ti duro ninu ife baba tin ko yese ti mo duro lai siye meji ninu ife baba bi eyin ba fe mi ni toto o ni ki a wa na ni igba iponju ni igba wahala ni igba idunu ni igba iponju ni igba rije ni o ni igba orije ni igba ise wa ni igba ti ko si ise ki a duro ninu ife baba ki a si ma gboran se yi ni an pe ni we pe a feran olorun ni toto ati wi pe a nse igboran si ohun ti o pa lase fun wa ninu Johannu ori kerinla ese ikedogun oni bi eyin ba feran mi e o pa ofin mi mo bi eyin ba feran mi eni ti a ba feran a o ka si eni ti a ba feran a o ka ro re si eni ti a ba feran a o pa ase ati ilana re mo eni ti a ba feran ohun ti o ba nfe ni awa na yo fe oni bi o ba fe fihan wi pe ni toto lo feran ohun oni ki o pa ofin ohun mo epistle kini ti Johannu ori karun ese ikeji si ese iketa epistle kini ti Johannu ori karun ese ikeji ese iketa nipa eyi le awa mo pe awa feran awon omo olorun nigbati awa feran olorun ti a si npa ofin re mo ki se wi pe tori pe an kigbe hallelujah tabi wi pe an ko orin nigba gbogbo tabi wi pe a ma wa si ile isin nikan ni a fi mo wi pe a feran olorun oni bi a ba feran olorun ni toto a o pa ofin re mo gbogbo to pa lase fun wa ni ani lati karamaisi ki e ninu ese iketa nitori eyi ni ife olorun pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nira bi o ba je pe ni toto la feran re ofin re ko ni nira fun wa ko ni gba wa ni ojo pipe ti a tin gbo oro kan o se se nipa iwoso nigbagbo o se se nipa atunse o se se nipa loko laya gege bi oro olorun ki a ma gbo ki a ma gbo ki a ma gbo ki a ma le se ki a ma so pe o soro ni mo fe se emi nfe o soro fun ara ni ko ye ko ri be o ni bi a ba feran olorun ofin re ko ni nira fun wa eni ti a ba feran ohun ti o ba fe a o fe nkan won yi pelu o n so fun abi ani lati bi a se ni lati fi olorun ninu Matthew ori ikeji le logbon Matthew ori keji le logun e se gafara fun mi ori keji le logun ni ese iketa din logoji ori keji le logun Matthew ese iketa din logoji 37 Jesus si we fun o pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe Oluwa Olorun re ki oye wa wipe nigbati a ba fe Olorun a o pa ofin re mo nje kini eyi tumo si o nso fun a wipe bi a ba feran Olorun pelu gbogbo aya wa a o pa ofin Olorun mo pelu gbogbo aya wa bi a ma feran Olorun pelu gbogbo okan wa a o pa ofin Olorun mo pelu gbogbo okan wa bi o ba si se pelu gbogbo inu wa agbara wa ni a fi fe Olorun ani lati pa ofin re mo pelu gbogbo inu gbogbo agbara gbogbo oye gbogbo imo ti o wa ninu wa ife toto ni ife ti gboran bi a ba fe ni toto a o ka oro re si a o si gboran si lenu ju gbogbo eniyan lo ife atokan wa si olorun lo nwi pe awon ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo bi o ba ri awon kan ti won lo ede yi ni akoko ti awon ebi ti won koju si won ni akoko ti awon aladugbo ti won doju ija kan won ni akoko ti awon ti won jo nse ise kan na nibi iso won ti won so fun wi pe o ti o rara o oni lati so nta fe ni ti o ri iru eni be ti o so wi pe awa ko gbodo sai gboran si olorun ju eniyan lo o ye ki o mo wi pe ife Christi ninu iru eni be lo nsoro bi ati ri ninu awon apostle ise awon apostle ori karun nigba
nígbà tí a kì wọ́n nílò wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́. Nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù, kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́, kí wọn kí ó kọ sílẹ̀. A rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣe nínú ibíni sí wọn wípé nínú ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apostoli dáhùn, wọ́n sì wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kì í ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi, tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ò jẹ́ ṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà, bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa, ọwọ́ ṣó ni lè ká wa. Nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò, bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí, ó kàn rí i lásán ni, kò sóhun tí adìyẹ lè ṣe. Èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn Ọlọ́run, tí Ọlọ́run sì fẹ́ràn rẹ, tí ó ń gbé inú rẹ, tí òun sì ń gbé inú rẹ, ó jẹ́ bí àgbàdo inú ìgò. Ayé kò ní lè ṣe nǹkan kan fún ọ. Ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó, wọn ò ní lè fọwọ́ kàn, nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìpèsè Ọlọ́run, ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́ríntì 1:2 ẹsẹ̀ 9. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ohun tí ojú kò tíì rí, àti tí etí kò tí ì gbọ́, àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ, àwọn ohun wọ̀nyí tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni, mo ní àwọn tí ó ṣe kíni, àwọn tí ó fẹ́. Bí o bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ Ọlọ́run, mo kí ọ kú oríire. Nítorí wípé àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ, kò sí ohun tó lè gbà lọ́wọ́ rẹ. Ohun tí ojú ò tí ì rí, ohun tí etí ò tí ì gbọ́, ohun tí ò tí ì wọ ọkàn ènìyàn lọ, ni àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá tí ì ní ìgbàlà, bí o bá tí ì gba ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi fún ọ, ó yẹ kí o gba ìfẹ́ Kristi lọ́sàn yìí. Bí o bá sì jẹ́ ẹni tí ó ti gba ìfẹ́ Kristi, ṣùgbọ́n tí o tún ń wo ìta, tí ó ń rò wípé nǹkan kan wà lóde lọ́hùn tó fẹ́ lọ mú lọ́hùn, kò sí nǹkan kan bẹ́ẹ̀, gbogbo nǹkan tó ń fẹ́ ó wà nínú ìjọba Ọlọ́run. Èyí tó ní nísinsìnyí, bó tilẹ̀ ti ní ìbùkún, sọ fún ọ wípé ìbùkún tó tóbi jù bẹ́ẹ̀ lọ, nítorí ìfẹ́ tó jinlẹ̀, nítorí ìfẹ́ tó ga, Ọlọ́run ti pèsè àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ìbùkún ayérayé àti ìbùkún ti ìsinsìnyí. Ohun tí ojú kò tí ì rí, tí etí kò tí ì gbọ́, àti tí kò tí ì wọ ọkàn ènìyàn lọ, àwọn wọ̀nyí ni nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ jó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú ọkàn rẹ, pẹ̀lú agbára rẹ, pẹ̀lú inú rẹ, pẹ̀lú ohun ìní rẹ, pẹ̀lú gbogbo ayé rẹ. Njó fẹ́ Ọlọ́run, njó sì ń fẹ́ láti pinnu fún Ọlọ́run wípé òjò ìbá máa rọ̀, iná ìbá máa jó, ìbá jẹ́ ọ̀sán gangan, ìbá jẹ́ òru ọ̀gànjọ́, ìbá jẹ́ nígbàkigbà, ìbá jẹ́ ìdájí, àwọn ọ̀tá ìbá máa yí mi ká, àwọn ẹbí ìbá máa kó tì mí. Mo ní láti fẹ́ Ọlọ́run, mo fi gbogbo ayé mi, gbogbo ẹ̀mí mi, gbogbo ọkàn mi, gbogbo ara mi, gbogbo nǹkan iwájú, mo fún Ọlọ́run pátápátá. Mo fẹ́ fẹ́ Ọlọ́run, mo fẹ́ fẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo èrò, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ipá mi, mo fẹ́ fẹ́ Ọlọ́run. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run, bí o bá sì jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, ó yẹ kí o ké pe Ọlọ́run. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ti gbọ́ nípa ìfẹ́ rẹ̀, nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹkun. Sọ fún Ọlọ́run wípé lọ́sàn yìí o gba Jésù Kristì gbọ́, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀, kí o fi ayé rẹ, kí o fi gbogbo rẹ̀ fún Ọlọ́run pátápátá, wípé o jẹ́ ti Ọlọ́run, o jẹ́ ti Ọlọ́run. O ní padà sínú ẹ̀ṣẹ̀, o ní padà sínú ayé. Kristì yóò máa gbé inú rẹ, ìfẹ́ Kristì yóò wà nínú rẹ, agbára Kristì yóò mú ọ dúró. O lè jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí o bá ti di ọmọ Ọlọ́run, bí o bá ti di ẹni tí ó ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ìfẹ́ rẹ, o fẹ́ Ọlọ́run. O fẹ́ Ọlọ́run ju ohun ìní lọ, o fẹ́ Ọlọ́run ju ayé lọ, o fẹ́ Ọlọ́run ju ẹbí lọ, o fẹ́ Ọlọ́run ju ẹnikẹ́ni ju ohunkóhun lọ. O ní, bí o bá rí bẹ́ẹ̀,
o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu Kristi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti Matthew, orí ìkọkànlé ní ogún. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerusalemu tí wọ́n dé Bethphage ní òkè Olifi, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gán, ẹ̀yìn orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú, ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnìkan bá sì wí nǹkan fún yín, ẹ̀yin ó wí pé Olúwa ní fi wọ́n ṣe, lọ́gán ni yóò sì ràn wọn wá. Gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣe pé ẹ sọ fún ọmọbìnrin sí ó ní pé kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, ó ní ìrẹ̀lẹ̀, ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ,
2: wọ́n ṣe bí Jésù ti wí fún wọn.
1: Wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀,

Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò ló mú gẹ̀gẹ̀ ọrùn ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa. Mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah. Ó yin Ọlọ́run lógo. Nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa. Ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ. Ibikíbi tí o bá ní ìrora sí. Ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ tí ó ti ń bá ọ jà. Kí o gbé ọwọ́ le. Kí o sì jẹ́ kí a gbàdúrà nítorí wípé àkókò náà tó. Mo ní àkókò náà tó tí Ọlọ́run fúnra rẹ̀ tí ó dábírà ní ìgbésí ayé rẹ̀. Fi ọwọ́ lé ara rẹ̀ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́. Kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yí ara rẹ̀ wò. Bí o ti ń yí ara rẹ̀ wò, ó rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ̀ lórúkọ Jésù. Bí o sì ti ń riṣẹ́ ìyanu náà ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀dìjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀. A wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́ tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa. Wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, à ń bẹ̀yìn nísìnyí wípé ìbáàjẹ́ ọkùnrin, ìbáàjẹ́ obìnrin, ìbáàjẹ́ ọmọdé, ìbáàjẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpákè ni, tàbí gẹ̀gẹ̀ ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín. Kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé o ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsínwín, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ireti Matthew, ori ikejile ni ogun. Yesu sit down, o si tun fi owo soro fun won pe ijọba orun dabi oba kan ti o se igbeyawo fun omo re. O si ran awon omo odo re lo pe awon ti a ti pe tele si bi iyawo, sugbon won ko fe wa. O si tun ran awon omo odo miran wi pe e wi fun awon ti a pe pe wo, mo se onje mi tan, apa malu ati gbogbo eran apopa mi. A si se on gbogbo tan, e wa si bi iyawo, sugbon won ko fi pe nkan. Won ba ti won lo, okan si ona oko re, omiran si ona owo re. Awon yoku si mu awon omo odo re, won se abuko si won, won si lu won pa. Nigba ti oba si gbo eyi, o binu, o si ran awon ogun re lo, o pa awon apaniyan won ni run, o si kun ilu won. Nigba na ni o wi fun awon omo odo re pe, ase iyawo tan, sugbon awon ti a pe ko ye. Nitori na, e lo si ona opopo, iye ki iye eni ti a ba ri, e pe won wa si bi iyawo. Pe ni awon omo odo won ni si jade lo si ona opopo, won si ko gbogbo awon eni ti won ri jo. Ati buburu ati rere ibi ase iyawo si kun fun awon ti o wa jeun nigba ti oba na wa iwo awon ti o wa jeun o ri okunrin kan nibe ti ko wa aso iyawo o si bi pe ore iwo ti se wo eyin wa lai ni aso iyawo ko si le fun nigba na ni oba wi fun awon iranse re pe e di towo tese e gbe kuro ki e si so sinu okunkun lode nibe ni ekun yin pa yin keke yo gbe wa nitori opolopo ni a pe sugbon die ni ayan nigba na ni awon farisi lo won gbimo bi won ti se ri oro gba mo lenu won si ran awon omo eyin won pelu awon omo eyin erodu lo sodo re wipe oluko ni awa mo pe olotito ni iwo iwo si nko ni ile ona olorun ni otito be ni iwo ki woju enikeni nitori ti iwo ki se oju saju eniyan nje wi fun wa iwo ti ro si o to lati ma san owo ode fun kesari tabi ko to sugbon jesu mo ero buburu won o si wi fun won pe e se ti eyin fi n dan mi wo eyin agabagebe e fi owo ide kan fun mi won si mu owo ide kan to wa o si bi won pe aworan ati akole ta ni eyi won wi fun pe ti kesari ni nigba na ni o wi fun won pe nje e fi ohun ti se ti kesari fun kesari ati ohun ti se ti olorun fun olorun nigba ti won si ti gbo oro won yi enu ya won won fi sile won si ba ti won lo ni ijo kan na ni awon sadusi to wa awon ti o wi pe ajinde oku ko si won si bi wi pe oluko ni mo se wi pe bi enikan ba ku ni ailomo ki arakunrin re ki o su aya re lopo ki o le pe erudide fun arakunrin re awon arakunrin meje kan ti wa lodo wa eyi ikini leyin igba ti o gbe aya re ni iyawo o ku bi ko ti ni iru omo o fi aya re sile fun arakunrin re gege be ni ikeji pelu ati eketa titi o fi de ikeje nikeyin gbogbo won
2: obinrin na ku pelu
1: nje ni ajinde oku aya tita ni yo ase ninu awon mejeje nitori gbogbo won ni o sa ni Yesu dan o si wi fun won pe eyin sina nitori eyin ko mo iwe mimo e ko si mo agbara olorun nitori pe ni ajinde oku won ki igbeyawo a ki si fi won fun ni igbeyawo
2: sugbon won dabi awon angeli olorun le orun
1: sugbon ni ti ajinde oku eyin ko ti ka yi ti a so fun yin lati odo olorun wa wi pe emi ni olorun abrahamu ati olorun isaki ati olorun jakobu olorun ki se olorun awon oku bi ko se ti awon alaye nigba ti awon eniyan gbo eyi enu ya won si eko re sugbon nigba ti awon farisi gbo pe o pa awon sadusi le enu mo won pe ara won jo nigba na ni okan ninu won ti se amofin danwo o si bi lere oro kan wi pe oluko ni ewun ni ase nla ninu ofin jesu si wi fun pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe oluwa olorun re eyi ni ikini ati ofin nla ekeji si dabi re iwo fe omo ni keji re bi ara re ninu awon ofin mejeji yi ni gbogbo ofin ati woli ro mo bi awon farisi ti ko ara won jo yesu bi won wi pe eyin ti ro ti kristi si omo ta ni se won wi fun pe omo dafidi ni o wi fun won pe e ati se ti dafidi nipa emi fi n pe ni oluwa wi pe oluwa wi fun oluwa mi pe iwo joko ni owo otun mi titi emi o fi so awon ota re di apoti ti se re nje bi dafidi ba n pe ni oluwa e ati ri ti o fi se omo re ko si si enikan ti o le da ni ohun oro kan bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó jẹ́ bí léèrè ohun kan mọ́ láti ọjọ́ náà lọ. Ìrere ti Matthew, orí ìkẹtàléníogún. Nígbà náà ni Jésù wí fún ìjọ ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé àwọn akọ̀wé pẹ̀lú àwọn farisí jókòó ní ipò Mósè.
2: Nítorí náà, ohunkóhun gbogbo tí wọ́n bá wí pé kí ẹ kíyèsí,
1: ẹ máa kíyèsí wọn, kí ẹ sì máa ṣe wọn, ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wọn, nítorí tí wọ́n a máa wí, ṣùgbọ́n wọn kì í ṣe. Nítorí wọn a di ẹrù wúwo tí ó sì ṣòro láti rò
3: wọ́n sì gbé ika àwọn ènìyàn ní èjìká, ṣùgbọ́n àwọn tìkára wọn kò jẹ́ fi ika wọn kan ẹrù náà. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn ni wọ́n ń ṣe nítorí kí àwọn ènìyàn kí ó ba lè rí wọn. Wọ́n sọ filateri wọn di gbígbòrò, wọ́n fi kún ìṣẹ́ ti aṣọ wọn. Wọ́n fẹ́ ipò ọlá ní ibi àsè àti ibùjókòó ọlá ní sinagogu àti ìkínilé ọjà, àti kí àwọn ènìyàn máa pè wọ́n pé rábì rábì. Ṣùgbọ́n kí a má ṣe pè ẹ̀yin ní rábì, nítorí pé ẹnìkan ni olùkọ́ yín, àní Kristi, ará sì ni gbogbo yín. Ẹ má sì ṣe pé ẹnìkan ní baba yín ní ayé, nítorí ẹnìkan ní baba yín, ẹni tí ń bẹ ní ọ̀run. Kí a má sì ṣe pè yín ní olùkọ́ni, nítorí ọ̀kan ni olùkọ́ni yín, àní Kristi. Ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín, òun yóò jẹ́ ìránṣẹ́ yín. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá sì rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbéga. Ṣùgbọ́n ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin ti sé ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn, nítorí ẹ̀yin tìkára yín kò wọlé, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò jẹ́ kí àwọn tí ń wọlé kí ó wọlé. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin jẹ ilé àwọn opórun, àti nítorí àṣehàn ẹ̀ ń gbàdúrà gígùn, nítorí náà ni ẹ̀yin ó ṣe jẹ̀bi pọ̀ jù. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin ń yí òkun àti ilẹ̀ká láti sọ ènìyàn kan di aláwọ̀ṣe. Nígbà tí ó bá sì di bẹ́ẹ̀ tán, ẹ̀yin asọ́ di ọmọ ọ̀run àpáàdì nígbà méjì ju ara yín lọ. Ègbé ni fún yín, ẹ̀yin amọ̀nà afọ́jú tí ó ń wí pé ẹnikẹ́ni tí ó bá fi tẹ́ḿpìlì búra kò sí nǹkan, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi wúrà tẹ́ḿpìlì búra ó di ajigbèsè. Ẹ̀yin aláìmòye àti afọ́jú, èwo ni ó pọ̀ jù, wúrà tàbí tẹ́ḿpìlì tí ń sọ wúrà di mímọ́? Àti pé ẹnikẹ́ni tí ó bá fi pẹpẹ búra kò sí nǹkan, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀bùn tí ó wà lórí rẹ̀ búra ó di ajigbèsè. Ẹ̀yin aláìmòye àti afọ́jú, èwo ni ó pọ̀ jù, ẹ̀bùn tàbí pẹpẹ tí ń sọ ẹ̀bùn di mímọ́? Ǹjẹ́ ẹni tí ó bá sì fi pẹpẹ búra, ó fi búra àti ohun gbogbo tí ó wà lórí rẹ̀. Ẹni tí ó bá sì fi tẹ́ḿpìlì búra, ó fi búra àti ẹni tí ó ń gbé inú rẹ̀. Ẹni tí ó bá sì fi ọ̀run búra, ó fi ìtẹ́ Ọlọ́run búra àti ẹni tí ó jókòó lórí rẹ̀. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin ń san ìdámẹ́wàá míǹtì àti ánísè àti kúmínì, ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láìṣe ìdájọ́, àánú àti ìgbàgbọ́. Wọ̀nyí ni ó tọ́ tí ẹ̀yin ìbá ṣe, ẹ̀yin kìbá sì fi wọn nì sílẹ̀ láìṣe. Ẹ̀yin afọ́jú amọ̀nà tí ń sẹ́ kantíkantí tí ó sì ń gbé ìbáka sí ẹ̀mí. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwo pọ̀kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Ìwọ afọ́jú farisí, tètè kọ́ fọ èyí tí ń bẹ nínú ago àti àwo pọ̀kọ́ mọ́ná, kí òde wọn kí ó lè mọ́ pẹ̀lú. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára ní òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú farahàn ní òde bí olódodo fún ènìyàn, ṣùgbọ́n nínú ẹ kún fún agabagebe àti ẹ̀ṣẹ̀. Ègbé ni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí agabagebe, nítorí tí ẹ̀yin kọ́ ibojì àwọn wòlíì, ẹ̀yin sì ṣe ẹsà òkú àwọn olódodo ní ọ̀ṣọ́, ẹ̀yin sì wí pé àwa ìbá wà ní ọjọ́ àwọn bàbá wa, àwa kìbá ní ọwọ́ nínú ẹ̀jẹ̀ àwọn wòlíì. Ǹjẹ́ ẹ̀yin ni ẹlẹ́rìí fún ara yín pé ẹ̀yin lé àwọn ọmọ àwọn ẹni tí ó pa àwọn wòlíì? Ǹjẹ́ ẹ̀yin kúkú pọ̀ òṣùwọ̀n bàbá yín dé òkè? Ẹ̀yin ejò, ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin ó ti ṣe yọ nínú ẹ̀bi ọ̀run àpáàdì. Nítorí náà ẹ kíyèsí, èmíràn àwọn wòlíì àti amòye àti akọ̀wé sí yín, òmíràn nínú wọn ni ẹ̀yin ó pa tí ẹ̀yin ó sì kàn mọ́ àgbélébùú, àti òmíràn nínú wọn ni ẹ̀yin ó nà ní sínágógù yín tí ẹ̀yin ó sì ṣe inúnibíni sí láti ìlú dé ìlú, kí gbogbo ẹ̀jẹ̀ àwọn olóòótọ́ tí a ti ta sílẹ̀ ní ayé ba lè wá sórí yín, láti ẹ̀jẹ̀ Ábélì olódodo títí dé ẹ̀jẹ̀ Sakaráyà ọmọ Barakáyà, ẹni tí ẹ̀yin pa láàrin tẹ́ḿpìlì àti pẹpẹ. Lóòótọ́ ni mo wí fún yín, gbogbo nǹkan wọ̀nyí ni yóò wá sórí ìran yìí. Jerusalemu, Jerusalemu, ìwọ tí o pa àwọn wòlíì, tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọpa, ìgbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bọ àwọn ọmọ rẹ, bí àgbébọ̀ ti ràdọ̀bọ àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́. Ṣáwo, a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro. Mo sì wí fún yín, ẹ̀yin kì yóò rí mi mọ́ láti ìsinsìnyí lọ, títí ẹ̀yin ó fi wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: In rere ti Matthew, ori ikerin le ni ogun, Yesu si jade lo, o ti tẹ́ḿpìlì kuro, awon omo eyin re si to wa lati fi kiko tẹ́ḿpìlì na han. Yesu si wi fun won pe, eyin ko ri gbogbo nkan won yi, looto ni mo wi fun yin, ki yo si okuta kan ni yi ti a fi sile lori ekeje ti a ki yo wo lule bi o si ti joko lori oke olifi awon meyin re to wa ni koko wi pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo si se ami wiwa re ati ti opin aye yesu si down o si wi fun won pe e kiye sara ki enikeni ki o ma se tan yin je nitori opolopo yo wa le oruko mi wi pe emi ni kristi won o si tan opolopo je eyin o si gboro ogun ati idagire ogun e kiye si ki en ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se sisin yi nitori pe orilede yo dide si orilede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo si wa ni ibi pipo gbogbo nkan won yi ni ipilese iponju nigba na ni won fi yin funin lati je ni iya won si pa yin a o si korira yin lodo gbogbo orilede nitori oruko mi nigba na ni opolopo yo kose won si ma sofufu ara won won si ma korira ara won oli eke pipo ni yo si dide won si tan opolopo je ati nitori ese yo di pipo ife opolopo yo di tutu sugbon eni ti o ba foriti titi de opin o na ni a o gbala a o si waasu irere ijoba yi ni gbogbo aye lati se eri fun gbogbo orilede nigba na ni opin yo si de nitori na nigba ti eyin ba ri irira isodahoro ti a ti enu woli danieli so ti o ba duro ni ibi mimo eni ti o ba ka ki oye ki oye nigba na ni ki awon ti nbe ni judea ki o sa lo si ori oke ki eni ti nbe lori ile ki o ma se sokale wa emu ohunkohun jade ninu ile re ki eni ti nbe ni oko ma se pada seyin wa lati mu aso re sugbon egbe ni fun awon ti o loyun ati fun awon ti o fi omu fun omo mu ni ijo won ni e si ma gbadura ki sisa yin ki o ma se je igba otutu tabi ojo isinmi nitori nigba na ni iponju nla yo wa iru eyi ti ko si lati igba ibere ojo iwa di isisin yi be ko iru re ki yo si si bi ko si se pe a ki ojo won ni kuru ko si eda ti ibale la sugbon nitori awon ayanfe ni a fi ki ojo won ni kuru nigba na bi enikan ba wi fun yin pe wo kristi nbe nihin tabi lohun e ma se gbagbo nitori awon eke kristi ati eke woli yo dide won si fi ami ati ohun iyanu nla han to be bi o le se se won ta awon ayanfe paapaa wo mo wi fun yin tele nitori na bi won ba wi fun yin pe wo o wa ni aginju e ma lo sibe wo o wa ni yewu e ma se gbagbo nitori gege bi monamona ti ko lati ila orun ti si mole de iwo orun be ni wiwo omo eniyan yo ri pelu nitori ibikibi ti oku ba gbe wa ibe ni awon igunugun ikojopo si loju kan na leyin iponju ojo won ni orun yo sokunkun osupa ki yo si fi imole han awon irawo yo ti oju orun ja sile agbara oju orun ni a o si mititi nigba na ni ami omo eniyan yo si fi ara han ni orun nigba na ni gbogbo eya aye yo kaanu won si ri omo eniyan ti yo ma ti oju orun bo ti ohun ti agbara ati ogo nla yo si ran awon angeli re ti awon ti ohun ipe nla won si ko gbogbo awon ayanfe re lati ori egun mererin aye jo lati ikangun orun kan lo de ikangun keji nje eko owe lara igi opoto nigba ti eka re ba yo titun ti o ba si wewe eyin mo pe igberun sumo etile gege be ni eyin nigba ti eyin ba ri gbogbo nkan woyi ki e mo pe o sumo etile tan leyin ilekun looto ni mo wi fun yin iran yi ki yo re koja titi gbogbo nkan woyi yo fi se orun aye yo re koja sugbon oro mi ki yo re koja sugbon ni ti ojo ati wakati na ko si enikan ti o mo awon angeli orun ko ti le mo bi ko se baba mi nikan soso gege bi ojo nu asi ti ri be ni wiwo omo eniyan yo si ri nitori bi ojo won ni ti wa siwaju kikun omi ti won je ti won mu ti won gbe iyawo ti a si n fa iyawo fun ni titi o fi de ojo tinu a fi bo sinu oko won ko si mo titi omi fi de ti o gba gbogbo won lo gege be ni wiwo omo eniyan yo ri pelu nigba na ni eni meji yo wa ni oko a o mu okan a o si fi ekeji sile awon obirin meji yo jumo ma lo lopo a o mu okan a o si fi ekeji sile nitori na e ma sona nitori eyin ko mo wakati ti oluwa yin yo de sugbon ki eyin ki o mo eyi pe baile ile iba mo wakati na ti o le yo wa iba ma sona ohun ki ba ti je ki arun le ile re nitori na ki eyin ki o mura sile nitori ni wakati ti eyin ko ro tele ni omo eniyan yo de tani se olooto ati ologbon omo odo eni ti oluwa re fi se olori ile re lati fi ounje won fun won ni akoko alabukun fun ni omo odo na nigba ti oluwa re ba de eni ti yo ba ki o ma se be looto ni mo wi fun yin pe ohun fi se olori gbogbo ohun ti o ni sugbon bi omo odo buburu na ba wi ni okan re pe oluwa mi fa abo re seyin ti o si bere si lu awon omo odo elegbe re ati si je ati si mu pelu awon omo ti oluwa omo odo na yo de ni ojo ti ko reti ati ni wakati ti ko daba yo si je ni iya gidigidi yo yan ipa re pelu awon agabagebe nibe ni ekun ipa yin keke yo gbe wa
4: e je ki agbadura Olorun wa Baba Jesu Kristi ati baba ti wa papa adupe wepe emu wa se akoko yi nisisin yi ke a ba le mo ohun ti e lana sile fun wa e je ki oro yi ki o ye wa ke se fun ani ore ofe lati dide lati gboran ni kia kia bi ati n gbo oro yi adupe opo ti gbo loruko Jesu Kristi Oluwa wa ninu iwe woli Isaiah ori keta leni ogoji iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni oro ti anyewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibi ti akayi ni ati je ki o da wa loju wi pe olorun yan awon kan ninu majemu lailai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je olorun alagbara ati wi pe ko si olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni Oluwa ati leyin mi ko si olugbala kan ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji Olorun kan laarin yin eyin ni se eleri mi bi Oluwa wi pe emi li Olorun bi Olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Kristi ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba Olorun laja nipa etutu eje Jesu Kristi awa ti ati ni idariji ese awa ti emi Olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Kristi awa ni ati so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wi pe Jesu Kristi ohun ni olugbala ara aye ninu ihire ti Luko ori 24 ihire ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi nihi ki se wi pe awon aposteli nikan ni Jesu n ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu n ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wi pe agbara Olorun o ji Jesu Kristi dide ati wi pe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisisin ti e ti ri mi nisisin ti e ti to ebun orun wo nisisin ti e ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re ji o Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti aba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye aini pekun nipa so re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti se idajo se mo we pe bi a ba fe se idajo a nfe mo kini otito ti a le mo nipa eni ti a nfe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re we pe nkan ti o nso oju re ko to we pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to nso nipa re a o so wi pe iru eniyan bayi eleri eke ni ninu orin Dafidi ori 35 ese ikokanla orin Dafidi ori 35 ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won fi otito sile won joko si di iro awon eleri eke won fi oju ona sile won ya si ona miran ti ko ni gbe ni debi ti an lo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju pe Jesu Kristi nikan soso o ni olugbala iru awon be bi won ba tile n waasu ohunkohun ti won ba n so a ka won si eleri eke wo iwe owe ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki ari awon to je wi pe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oroyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be sin fun alagbe lowo tabi kan ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipase Jesu Christi awon elomiran won so wi pe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wi pe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Christi ki wenimo lau lau fun fuju slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba ni kehin sugbon won mo nipa atunbi won mo nipa iye ani pekun won mo nipa bi a se le jewo iso wa ki ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o n bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma n so wi pe eese se fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun òun ni alágbàwí wa tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì a ó daríjì wa a ó gbà wá là a ó fún wa ní ìgbé ayé ọ̀tún ìrìn ọ̀tún a ó yí ọkàn wa padà èyí jẹ́ wípé a ó di ọmọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́ tún wọ ẹsẹ̀ ilé ẹ̀kan sí i. ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri oloto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro ike awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le bi atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o ti so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe ohun nikan soso le ati fi fun wa ki a ba le gba wa kuro lowo ise wa ko si enikeni ti o le wa sodo baba bi ki se nipa fe re eleri olooto lo ma so fun wa be nitori be awa paapa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri olooto ni waju Oluwa ki a ma so Jesu Kristi ki a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ipagbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihirere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tinti odo baba wa ohun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri olooto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se e je wi pe awon wonyi won ti ko isu sile won ti wa sodo Jesu Kristi eleri olooto ni eni ti o gbo ipe Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ki a si di eru wo le lori eyin o si ri isimi fun okan yin eleri olooto ni eni ti o ti gbo ipe yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri olooto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri olooto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri olooto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wi pe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wi pe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni won ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wi pe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rì mi àwọn ni ẹlẹ́rì èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rì yìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá ṣ se o ti ni nkan kan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayorun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti a te ti omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa oje alejo oje ajiji ti Olorun ewo lo fe je ri eni ti a ba so pe oje eleri oje wi pe oju re ti ri nkan ah oni mo ti so ebonrun wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade gbogbo oro Olorun ni bi mo ti gbo oro Olorun be ni an dami lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nkan eni to nbu tele tele nkan iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nkan o le nkan aran kan nkan iwo to je wi pe ibinu oku oni gbese aye tele tele ah bi mo ti gbo oro Olorun be ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wi pe ah e ma binu o ise etuni o nisisi mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nko ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorun wa to dabi eni pe orin orun o nso jade lati inu okan won awon ni a nso wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ejere okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Kristi n gbala Jesu n dani nide Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abako pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki akoko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luku ori ikerinlelogun Luku ori ikerinlelogun lati ese ikerin din laadota ese aadota din merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi a ba nso wi pe eleri bi a ba nso wi pe eni ti waasu ihinrere eje wi pe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerindini efe ikerindini aadota o ni o si we fun won pe bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere. o je oro olorun lati inu bibeli sugbon awon elomiran oye oye won nipa ihinrere o sese ki a ma so itan inu bibeli bi a ba so itan inu bibeli bi a ko ba mu itan yi wa si ise ti jesu kristi se fun igbala wa a o ti wa su ihinrere gege bi apere je ki se apere yi fun o o sese ki a ka bibeli ke aso wipe olorun da eniyan wipe agbara olorun tobi popo agbara olorun yi o si da eniyan o sese ki oniwosu ki o so lati ibe wipe agbara olorun ki baati wipe bi olorun ba ni agbara lati le da eniyan je ori wipe olorun ni agbara to je wipe ko so n to soro fun olorun lati se lo to ni sugbon ko ti wa su ihirere ko ti so fun a wipe Jesu Kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro n tan pe ni ihire ni wipe ati je odaran tele tele ati je elese tele tele oni ku pa ni eniyan sugbon Jesu Kristi wa a se fi agbara fun a fi ase fun wipe nipa itutu eje re ki o le ki o ba le gba wala kuro ninu ese wa bi a ba so wipe olorun da eniyan o to ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba ideni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogo olorun sugbon ni akoko ti o ye olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su ihinrere an so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati wa su ire ki a ba le ni igbala o sese elomiran de wa su we pe en dafidi o dese agbere eyi ki se wa su ihinrere bi a ba so pe sugbon o wa sodo olorun o toro idariji o so fun olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sinsin se sinu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba waasu be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi a ba wa sodo olorun nisinsin ojorun di alaanu ko ni tawanu bi o tun wu ki o ri wi pe yo dari ese wa di wa gba ti a ba ti n waasu idariji ese nipasẹ Jesu Kristi nipasẹ je Jesu Kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ku ese ara aye lo e je wi pe a n waasu ihinrere oni o so fun ani ese iketa bi ni aadota oni ati ki a waasu ironu piwada ati idariji ese le oruko re ki a waasu ironu piwada ati idariji ese le oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wipe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wipe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wipe a je omo leyin Jesu oruko Jesu gbodo kuro lenu wa elomiran olusoagutan olusoagutan olusoagutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni Jesu Kristi ni a waasu re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile kuro lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun olorun wipe ati fun wa ni olugbala eyi je wipe kiyesi daadara o a n waasu ironu piwada ati idariji ese le oruko re awon elomiran ninu awon ijo kaakiri won a ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won ji won won a so wipe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan ṣùgbọ́n o jẹ́ kí ó yé o bí o bá ṣẹ̀ mí ó ṣeéṣe kí o wá sọ̀rọ̀ mi pé arákùnrin ẹ má bínú o kí n tó mọ jésù tàbí nígbà tí mo di apẹ̀yìndà tàbí nígbà tí mi ò kíyè sára tí mo já fara nínú ìrìn ìgbàgbọ́ mi mo sọ̀rọ̀ báyìí mo ṣe báyìí sí yín ẹ dáríjì mí àti sọ fún àwe pé bí a bá bí ẹnikẹ́ni bá ṣẹ̀ wá tàbá bá jẹ́ yá àwa láṣẹ ènìyàn kí a sọ fún pé dáríjì mí o a sì dáríjì wàyí la ń pè ní àtúnṣe ṣùgbọ́n o ò ṣẹ̀ mí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn o ò ṣẹ̀ mí gẹ́gẹ́ bí arákùnrin ó wá ń bá mi láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún mi ọlọ́run la ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún nítorí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ó wà nínú orúkọ jésù bí a bá ké pe olúwa bí a bá sọ fún wípé à ń fẹ́ ìgbàlà à ń fẹ́ kí ó dáríjì wá nípasẹ̀ jésù kristi ni a ti lè ní ìgbàlà gbà tí o bá wàásù bẹ́ẹ̀ gbà tí o bá sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé nípasẹ̀ jésù kristi ni a ti lè dárí ẹ̀ṣẹ̀ wọn dì wọ́n èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ṣùgbọ́n bí a bá wàásù bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí a jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn ẹni tó ń káàkiri tí ó ń ṣe àgbèrè tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tiẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni oúnjẹ ẹbọ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn a fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronú padà yóò sì béèrè ìdáríjì nípa orúkọ jésù kristi àti nítorí ètùtù tí jésù kristi tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe ó di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó rí wípé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létíró ó ń da èékánná sí ó ṣeéṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run á sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbà ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀rẹ̀ sí ní mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe là ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé

láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn. Àkókò sí fún wa láti wo bíbélì, láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n wo máa dárúkọ wọn níkọ̀ọ̀kan. Bí o bá jẹ́ olùkà bíbélì, yóò yẹ ọ dáradára. Ṣòro ti wí pé àwọn arákùnrin Jósẹ́fù, wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wí pé ó burú lọ́pọ̀lọpọ̀, nítorí pé wọ́n ta àbúrò wọn, wọ́n tà á sí Íjíptì, wọ́n tà á fún àwọn ará Ismaili. Nípasẹ̀ bẹ́ẹ̀, ó wá tún lọ sí Íjíptì. Ìyà púpọ̀ ni ó jẹ Jósẹ́fù. Gbà tó yá, àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí, wọ́n wá sí Íjíptì láti ra oúnjẹ. Wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó rí nígbà tí wọ́n débẹ̀, Jósẹ́fù mọ̀ wọ́n. Ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọn kí ó ronú padà. Ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà, kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o. Èèyàn búburú nìyí. Nítorí wípé ẹni tí kò láàánú, ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú, ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ ni, ẹ wò bí mo ṣe wà ń sìn, kò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ó ṣoore fún wọn, ó fún wọn lóúnjẹ. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà, ó fún wọn. Ó tún fi owó wọn, ó tún fi padà sínú àpò wọn. Bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀. Wọ́n fẹ́ fún àwọn ìbákasí ẹ, àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ, ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀. Wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí. Gbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì, ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Àbúrò yín ńkọ́, Benjamin ńkọ́, báyìí ńkọ́, bàbá ńkọ́, báwo leléyìí ṣe rí. Ibi tó ti bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọgbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa. Ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú, wọn mọ̀ wípé Jósẹ́fù ń gbọ́. Nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Jẹ́nẹ́sìsì, a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹríba, wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Orí ọgbọ́n tí Jósẹ́fù lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni yo, ẹ lọ sọ́run àpáàdì. Rárá, bí a bá fẹ́ wàásù ìhìn rere, ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan. Ìwọ tó ń wá sílé ìsìn, tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé, bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé. Bó bá wá sílé ìsìn, ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ, tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ, ọ̀run àpáàdì ò jìnà sí ọ, ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́? Tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ, ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì. Bí n bá lé ọ káàkiri pé lágbájá o, ẹlẹ́ṣẹ̀ ni o, lágbájá o, ẹlẹ́ṣẹ̀. Bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, tí mo dójú tì ẹ́, ṣé wàá lè ronú pò àdà? Rárá. Ṣùgbọ́n bí a bá fẹ́ wàásù, yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Ṣé mo ti sọ ti Jósẹ́fù fún ọ nísinsìnyí? Ṣòro ti Nátánì. Dáfídì, ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì, ó sọ ìtàn kan, ó sọ, ó pa ní bí òwe. Ṣùgbọ́n Dáfídì ò mọ̀. Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́, ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ni Dáfídì wá sọ, ni Nátánì wá sọ fún pé ìwọ ni ẹni náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ló tún bá níwájú Olúwa, ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà, Ọlọ́run dáríjì mí. Pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Bí o bá wo Pọ́ọ̀lù níwájú ọba Àgírípà, ó ń sọ̀rọ̀, ó wá sọ fún pé ọba Àgírípà, mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́, nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀. Gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà, ni ọba Àgírípà wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn. Àwa náà, ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run. Ṣòro ti Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga, obìnrin ará Samaria, tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀, tí ó ń sọ fún lẹ́sẹ̀. Gbà tó yá, ó ní lọ pé ọkọ rẹ̀ wá. Èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn, ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ, ìwọ tó jẹ́ wípé ìrìnkurìn ló rìn káàkiri, Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀. Ó ní lọ pé ọkọ rẹ̀ wá. Ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ? Ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún, ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ni ó lọ sí Ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o, tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi. Ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà? Ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, a lè sọ ẹ̀rí

a le so wipe aje omo ti tele tele aje omo siga tele tele aje oniku pani eniyan tele tele aje ni tin se fayawo tele tele aje ni tin ja tele tele sugbon ati ba jesu pade jesu ti yi wa pada ke a si so fun ke a so fun awon eniyan wipe jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di e da ti tun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe jesu kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihinrere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti a ti waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba le bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin ki si ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le ran mi agbara ti n ti wa su wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluṣaagutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o yi eyin eyin ke wa ni idapo oju ole pe eyi ti oluṣaagutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gbà tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba jésù kristi gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluṣaagutan ti n so bẹẹ la n ti lẹyin bi adari ẹkun bi o ti n so bẹẹ ni a n kin lẹyin bi awọn ti a jọ jẹ ara ninu oluwa bi wọn ti n gbe soke bẹẹ la jọ n gbe soke bi wọn ti n gbe silẹ bẹẹ ni a jọ n gbe silẹ ẹkọ kan iwọṣọ kan irin kan ti o je wipe amọran kan naa ni a n gba awọn ti a n gba ni imọran gba ti awọn eniyan ti wọn ba ri iṣọkan wa ti wọn ba ri pe a jọ ni idapọ a si ni irẹpọ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo iṣẹ́ àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí ọlọ́run láàyè ní ìgbésí ayé wa kí a fi ẹ̀mí ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí ọlọ́run iná ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣẹ́ àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ìṣẹ́ àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọn ń fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára agbára tí ń yí ọkàn padà agbára tó ń ṣí tún ìgbésí ayé ẹni ṣe
agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Christi agbara ti je ki a le seri ba ki a de wole lese agbelebu Jesu Christi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigbati won gbadura tan e ki se awon ti o nsun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iseju kan won mo kini won so mo awon won yi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma ti le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a gba ti a lagun adura ti a gba ti a soro soke adura ti a gba ti a mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun emi mo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wo so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Christi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Yohanu ori ogun Yohanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se wepe ki a ma so wepe lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wepe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wipe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wipe a le ni igbala se iwo fun ara re ki o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ijeduro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re ki igboya ki o sokale si igbesi aye re ki ogbon bi ati gbe iwasu irere kale ki o sokale si igbesi aye re ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wipe o fe je eleri olooto eleri ti gba okan la eleri ti so fun awon eniyan wipe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wipe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wa la kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wipe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa atun fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogbon Olorun wipe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ọgbọ́n Ọlọ́run iye Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run ìtara Ọlọ́run iná
ki funi ni itara ki gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura ti si awon nkan woni yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oto ti Jesus.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wipe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaron láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí o tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú, àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaron sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí o ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mose àti Aaron ní ilẹ̀ Egypt, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe bòjókò, tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpà ìdà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israeli wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpà ìdà, àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaron ní ilẹ̀ Egypt pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaron bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Israeli ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Mose ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Aaron ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ Jésù ò ní ìyè, láìmọ Jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn, àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn.
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju poda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi olowa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kúná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fidi oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na eje ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wi pe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wi pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo laila eni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ile ipa ikini ti o ma le won ba idajo ti inu aye yi.

gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o ba lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o ba lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o ba lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o ba lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí o ba lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, irinkurin, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ. Bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ, kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára, tí ó rìn káàkiri ara rẹ, kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

àwọn ìwà àwọn ohun òmúlẹ̀ mófo asán tí ó wà nínú ayé láyìíká wa. Nínú àwọn ọba kejì yìí kan náà, orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹẹ̀dógún, wọ́n sì kọ ìlànà rẹ̀ àti májẹ̀mú rẹ̀ sílẹ̀, tí ó bá àwọn baba wọn dá àti ẹ̀rí rẹ̀ tí ó jẹ́ sí wọn. Wọ́n sì ń tọ ohun asán lẹ́yìn, wọ́n sì hùwà asán, wọ́n sì tọ àwọn kèfèrí lẹ́yìn tí ó yí wọn ká, ní ti ẹni tí Olúwa ti kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe ṣe bí àwọn. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn ọmọ Ísíráẹ̀lì tí Ọlọ́run ti kọ́ ní ìlànà, òfin, májẹ̀mú àti àṣẹ rẹ̀, èyí tí wọn ìbá fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó sọ wípé wọ́n ń tẹ̀lé àwọn kèfèrí lẹ́yìn. Kérésìmesì ló ń bọ̀ yìí. Bí a bá rí àwọn ẹlòmíràn, wọ́n máa ń lọ sí ilé ìsìn nítòótọ́, ṣùgbọ́n wọn kò mọ Ọlọ́run. Wọ́n máa ń lọ sí ilé ìsìn ṣùgbọ́n a ń gbàdúrà fún wọn wípé ìgbàlà tí Jésù Kristì mú wá, wípé Ọlọ́run yóò ṣí wọn lójú, yóò lè jẹ́ kí wọ́n mọ ìrírí ìgbàlà tí Jésù Kristì mú wá, wọ́n sì jẹ́ kéfèrí síbẹ̀. Ní àsìkò Kérésìmesì báyìí ni ọtí àmúyírà, ni àwọn alágbèrè, àwọn onípanṣágà ni wọ́n máa ń tún ṣe lé igbá kan, ni àwọn tí wọ́n máa ń fowó ṣòfò, ó ṣeéṣe nípa jíjẹ, nípa mímu, nípa ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí wọ́n fi ń ṣòfò. Àwa tí a sì jẹ́ onígbàgbọ́, bí Kérésìmesì bá ń bọ̀, ó ṣeéṣe kí a tún máa sọ wípé à ń pẹran. Ṣé ẹran iléyá ló ń pa, àbí ẹran ìrúbọ, àbí Jésù ló ń pẹran fún? Ṣé a rí irú ìyí nì nínú májẹ̀mú titun? Èyí jẹ́ wípé a ń tẹ̀lé àwọn kèfèrí wípé bí abọ̀rìṣà bá ń ṣọdún, a pẹran. Bí ìmàlé bá ń ṣọdún, a pẹran. Ìwọ náà tí o wá sọ wípé o jẹ́ onígbàgbọ́, bí onígbàgbọ́ ẹlẹ̀sìn tí ò mọ Ọlọ́run, ẹlẹ̀sìn tí ò ní Jésù, ẹlẹ̀sìn tí ò ní gbàlà, bó náà bá ń ṣọdún, a tẹ̀lé àṣà àwọn kèfèrí, òun náà máa pẹran. Ó yẹ kí a ṣọ́ra, ó yẹ kí a mọ kí la ń ṣe, ó yẹ kí a mọ ìrìn tí a ń rìn. Ó sọ wípé àwọn wọ̀nyí, èyí tí wọn ìbá fi tẹ̀lé májẹ̀mú àti ìlànà Ọlọ́run, wípé wọ́n tẹ̀lé àwọn kèfèrí, wọ́n ń tọ àwọn kèfèrí lẹ́yìn, ó yẹ kí ìgbésí ayé wa kí ó fi hàn wípé àtibá Ọlọ́run pàdé. Èyí ni a ń sọ nípa àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò tí tẹ Jésù, tí kò tí tọ Jésù Kristì lẹ́yìn, wípé wọ́n ní ìwà tí ó jọ ti àwọn kèfèrí. Ìpè wà lẹ́nu wọn, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé wọn, rìbá wà lọ́wọ́ wọn, àìṣedédé wà nínú ọkàn wọn, kò gbọ́mi sí omi òtó wà ní ìdílé wọn pẹ̀lú. Ṣùgbọ́n Jésù Kristì ń pè wá, ó ní kí a tọ̀hún lẹ́yìn. Ẹ jẹ́ kí a tún padà lọ sí Matthew orí kẹrin, kí a wo ìpè láti tẹ̀lé Kristì. Jésù ń pè wá kúrò nínú ayé, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú òkùnkùn, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú ọ̀nà tinú mi ni wọ́n ṣe, ó ní kí a tẹ̀lé òun. Jésù ń pè wá kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ó wà ní àyíká wa, ó ní kí a tẹ̀lé òun. Ẹ jẹ́ kí a wo Matthew orí kẹrin láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Kí ni a ti mọ èyí sí? Nígbà tí Jésù Kristì sọ wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn, àwọn tí kò lóye Bíbélì, àwọn tí kò mọ ìjìnlẹ̀, ìtumọ̀, ẹ̀kọ́ ìhìnrere, wọ́n máa ń rò wípé ìgbà tí Jésù sọ fún àwọn yìí pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, ó ń sọ wípé mo ń lọ sí Jerusalem, ẹ bá mi ká lọ, mo ń lọ sí Capernaum, ẹ bá mi ká lọ, mo ń lọ sí ibi báyìí, ẹ bá mi ká lọ. Rárá, kì í ṣe bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn, kí ni ìtumọ̀ èyí? Yẹ kí a wò láti inú ọ̀rọ̀ mìíràn tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn nínú Jòhánù orí kẹjọ, Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlá. Jésù sì tún sọ fún wọn pé, èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ iyè. Ìtumọ̀ wípé kí a máa tẹ̀lé Jésù Kristì nìyí. Àwọn ẹlòmíràn kò yé wọn dáradára wípé kí a máa tẹ̀lé Jésù. A ti jẹ́ kí ó yé wa lákọ̀ọ́kọ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀, wọ́n máa ń tẹ̀lé èrò ọkàn inú wọn. Ohun tí Jésù ń sọ ni pé kọ èrò ọkàn tìrẹ sílẹ̀, kọ ìbínú ọkàn tìrẹ sílẹ̀, kọ àṣerége ìwà búburú tí ó wà nínú rẹ kọ sílẹ̀. Tọ̀mí lẹ́yìn.

wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí. Bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíptì. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ̀hánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì. Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá. Ṣùgbọ́n rántí, kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ló fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá. Ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kì í bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Wò ó ní Kọ́rintì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébùú. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́. Akọ ọlọ́dún kan, ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ọmọ Ísíráẹ̀lì ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí,

yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣẹṣẹ iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, òun ni ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣe tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe gbé pátápátá. Wo Exodus orí kejìlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún
ẹ̀yin ó sì mú ìdì ewé hísópò, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín, kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà? Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní, lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá, ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ 63
ti Johanu ese ketale ni ogota emi emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Kristi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Kristi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti a nko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon apiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori wipe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi
o je bi eni ti ngbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o ngbe ru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won se le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o ngbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori pe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni we pe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ile ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà
ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15 ẹsẹ 26 ó sì wípé, bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95 ẹsẹ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ, a ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní.
ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe li owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbese aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti atasile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o di atun bi gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá àìsàn yóò re ọkọ já bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọ já wàhálà ayé yìí yóò re ọkọ já ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọ já nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá

0: níwájú wọn. Nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni Olúwa wí. Olúwa sínú ọwọ́ rẹ̀, ó fi ba ẹnu mi. Olúwa sì wí fún mi pé, sáàwó, èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu. Sáàwó, èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu. Ó ti arí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì, yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun, ni wípé Olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu. Ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí, àwọn tí a kà nípa rẹ̀ ní Bíbélì, kí wọn kí ó tó sọ ohunkóhun, wọ́n máa ń gba ọ̀rọ̀ láti ẹnu Olúwa wá. Bí àwa pàápàá bí a bá ṣe báyìí, bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun, àwo inú Bíbélì, àwo inú ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé ohun tí a ń sọ kìí ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́, a ń sọ nípa ti ìnira tí a ní, a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa, ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu Olúwa. Bí a bá ṣe bẹ́ẹ̀, èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí, nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ Olúwa, ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu Olúwa jáde, kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa, a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà. Wo ìwé Jóòbù orí 22.
1: Ìwé Jóòbù orí 22, ẹsẹ̀ 22. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀, èyí ni ọ̀rọ̀ Ọlọ́run, sí àyà rẹ. Bí a bá ní à ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa, èyí jẹ́ wípé kí ìdánwò kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé bá ọ, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí ọjọ́ àìsàn kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Kí wàhálà kí ó tó dé, to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà rẹ. Yẹ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé. Bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí ó tó dé, wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn, yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó, ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa, ẹ̀kọ́ nípa ti ìṣirò, tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì, tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n ń kọ́ wọn ní ilé ìwé, wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí òkan àyà wọn. Ọjọ́ tí ìdánwò bá dé, bí wọ́n bá lọ sí ibi ìdánwò, wọn ò ní rí ohunkóhun mú jáde, nítorí wípé ní àkókò tí ó yẹ kí wọn kí ó máa to ọ̀rọ̀ yìí sí òkan àyà wọn, wọn ò ṣe bẹ́ẹ̀. Kìí ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ Ọlọ́run sí àyà wa. Kí àìsàn tó dé, ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìwòsàn. Kí wàhálà kí ó tó dé, ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí Ọlọ́run. Kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú òkan àyà wa, tí àìsàn bá wá dé, ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa. Ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé? Ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni Olúwa Ọlọ́run tí ó mú yín lára dá. Bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa, a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí, nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ Ọlọ́run ni, kìí ṣe ọ̀rọ̀ tiwa. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa? Ọ̀rọ̀ Ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan, ṣùgbọ́n èmi ó wà láàyè. Èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí àìsàn bá dé, ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa? Ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn, àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn. Èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ Ọlọ́run bá wà ní ọkàn wa, tí a ti tò ó sí ọkàn wa, tí a tò ó sí àyà wa, kí ọjọ́ ibi, ọjọ́ wàhálà, ọjọ́ àjálù, ìpọ́njú kí ó tó dé, ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde. Èyí ni a rí nípa àwọn wòlíì, wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kìí ṣe àròsọ, kìí ṣe ọ̀rọ̀ ti ara wọn, kìí ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwa pàápàá bá fẹ́ ní agbára, a sì fẹ́ ní àṣẹ gẹ́gẹ́ bí àwọn wòlíì, ohun àkọ́kọ́

Kíní, orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn. Bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé débá nítorí náà. Ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára, kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sétí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú. Ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inú níbini, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kíní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi léèsù sílẹ̀, wọn a fi bíbélì sílẹ̀, wọn a fi Jésù sílẹ̀, wọn a fi ẹ̀kọ́ ìhìnrere sílẹ̀, wọn a fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wọn a fi sílẹ̀, wọn a máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo. Èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ni àwọn mìíràn, wọn a fi ẹbí sílẹ̀, wọn a fi ọmọ sílẹ̀. Bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàágbé pẹ̀lú. Ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbínú jẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo.
ìwà bí ọlọ́run.

0: ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́. Bí iyì ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paulu Apọ́sítélì fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rómù ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rómù orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ó wá ń bèèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà. Rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ, àwọn bíi Jósẹ́fù, wọ́n ní wàhálà, wọ́n ní inúnibíni. Àwọn bíi Ṣédráàkì, Mèṣáàkì àti Àbẹ́dínígò, wọ́n ní ìpọ́njú tí ó peléke, tí ó pọ̀, tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ, ṣùgbọ́n Ọlọ́run mú wọn làájá. Àwọn ènìyàn bíi Dánielì, àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Paulu Apọ́sítélì, àwọn tí a lò ní ọ̀gọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri, ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paulu Apọ́sítélì ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹ á ṣe ìpọ́njú, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà? Ní ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo ìyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí, wọn kò dúró pẹ́. Ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan, wípé ó pẹ́ lọ títí, ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ tiwa, ìmúláradá yóò jẹ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paulu fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paulu ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàm̀bá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti ìyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀, ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí òun ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì orí 67, ẹsẹ 1, ọkàn mi ti múra, Ọlọ́run ọkàn mi ti múra. Èmi ó máa kọrin ọkàn mi ti múra. Wàhálà ìbáàdé, ìpọ́njú ìbáwà, àwọn afẹ́fẹ́ ìjì bá a máa fẹ́ yí mi ká ọkàn mi ti ṣetán mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi ọlọ́run sílẹ̀ ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ mo fẹ́ kí o dìde dúró kí o sọ fún ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò onítọ́jú àbí aláfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sin ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé ó sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé ó sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé ó sin ọlọ́run nínú wàhálà nínú ìkánjú nínú inú onibíni nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé ó tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ ó ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé ó máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le wàhálà lè wà ìkánjú lè wà ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wọn kò sì bójútó ọ wọn kò sì ṣújà ọ ṣùgbọ́n sọ fún ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run ó wà pẹ̀lú ọlọ́run rántí Joseph ní májẹ̀mú láéláé rántí Job ní májẹ̀mú láéláé rántí ìpinnu Habakkuk níwájú ọlọ́run rántí àwọn wòlíì tí ó ti kọjá rántí àwọn tí ó ti sáré ìjẹyìn ṣáájú wa rántí àwọn tí ó ti di aṣẹ́gun rántí Shadrach Meshach àti Abednego rántí Danieli rántí Paul apostoli rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ṣe nínú ibíni sí rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun àìráṣọwọ̀ àìróúnjẹjẹ àìríṣẹ́ṣe àìní onítọ́jú àìní abánikẹ́dùn àìní ọ̀rẹ́ kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn sọ fún ọlọ́run wípé ìpọ́njú ìbá dé wàhálà ìbá wà ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀ wípé ó fara rẹ súnmọ́ ọlọ́run ó fara súnmọ́ ọlọ́run ó sì sin ọlọ́run títí òpin ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ ọlọ́run nínú nǹkan wọ̀nyí àwa jọ aṣẹ́gun lọ nínú nǹkan wọ̀nyí àwa jọ aṣẹ́gun lọ ṣe ìpinnu sọ fún ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò kì yóò ṣe ọ́ nípò kúrò nínú ìjọba ọlọ́run ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin àwọn ilẹ̀ á ó gbalà ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín a dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀ ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù a bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù a bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ́ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa, ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wa sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má ba ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun, ó sì ń kìlọ̀ fún wọn. Ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kìíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti Kristi. igba gbogbo ni awon eko buburu ati asa buburu man lakaka lati yi awon eniyan olorun pada kuro ninu otito be ni olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa wepe ke asora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju wepe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele olorun ni ese ogbeji o daju wepe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati wepe bi abaja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan wonyi wepe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je wepe ki a ma sora o ye ki a mo wepe ikilo ti Paulu aposteli ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se wepe e je ki a tele olorun miran olorun ajiji leyin ti iwo ko ti mo ri ki a si ma sin won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti Mose eni olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun o ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wipe eyi ti Mose gbele won lowo wipe ko kun to fun omo Israeli Mose so fun wipe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa wipe awa ti a je ti Olorun awa ti a ntele Olorun ki a sora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́. Kí ni a lè fi pé ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí? Kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí? Ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké? Ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ máa kíyè sí àwọn wòlíì èké tí ó ń tọ̀ yín wá lé àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ́ ìkoko ni wọ́n nínú. Èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́, ìfẹ́ sí Ọlọ́run, ìfẹ́ sí ìjọ Ọlọ́run, tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra, kí a kíyè sí àwọn èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkoko. Ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa. Bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta, tí a sì rí wípé apanijẹ́ ìkoko ó bẹ́ sí gbòòrò, ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, ṣé a ó máa rẹ́rìn-ín, a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn? Rárá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lè a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí, bí a ti rí wípé apanijẹ́ ìkoko ti bẹ́ sí gbòòrò, ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn, ó ń pa wọ́n ní ìpakópa, a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkoko, a ó kìlọ̀ fún wọn, a ó pè wọ́n wọnú ilé. Èyí ni ìfẹ́. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́, tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì, àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere, tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkoko, àwọn èké wòlíì, àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà, wọ́n bẹ́ sí gbòòrò, wọ́n kún ayé, wọ́n sì ń da àwọn ènìyàn láàmú, wọ́n sì ń fi wọ́n lákàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12. Nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà ni ó wí pé kí wọn kíyè sára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé ní tòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ní tòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé ní tòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bí Farisí àti Sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú Ìṣe àwọn apostelì orí 20 láti ẹsẹ 21. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkoko búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yìn tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọ́n ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọ́n ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọ́n ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbàtí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyèsára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀, ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní, Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn, ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tò gbé. Níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra, nítorí ẹ̀kọ́ èké gbòde kan, nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lé ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí, tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìn rere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni, wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí, àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́. Ó yẹ kí àwa tí a ti kọ́, àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí. Kí tilẹ̀ ni ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí? bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo lekan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a so fun wa o si ye wa wepe bi abagba eko eke laye wepe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa wepe ki a di eni ni igbekun ohun ti a nso oye Paulu aposteli daradara nitori wepe eni ti o ja papa nu imo ede griki ti a fi ko majemo titun ni ki se be ni kan eni ti o ja papa ninu itan majemo lai lai ni nitori be nigba ti o nso wipe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wipe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wipe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wipe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko sese fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun to je wipe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wipe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wipe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wipe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wipe akikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wipe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wipe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wipe ohun ni ihinrere ohun ni eko kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo wipe a fe pa ohun a fe di ohun ni igbekun oba ko mo wipe eni ti o wa yi o ti ri wipe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan wonyi niyi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ebi re jagun o ri wi pe bi on ba le yo kele kele wa lati fun oni eko eke bi on ba le pa orun bi on ba le yi olokan pada wi pe adura re koni gba mo wi pe oni mo olorun mo wi pe Jesu Kristi papa koni je olugbala fun omo eni a fi so wi pe ki a kiye sara nitori wi pe awon alala ti ma n wa awon eke woli ti ma n wa awon alakatakiti ti ma n wa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma n wa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o man din ni igbekun ni eko eke o man so ni di alai lagbara eko eke o man pa ina emi wa o man parun eko eke o man ra wa niye eko eke o man je ki a koju wa si orun ale eko eke o man yi wa lokan pada kuro lati ma tele Jesu a man di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose nikan le atin kilo fun wa ninu bibeli lati un kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o ti le n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe awon oli eke ni korikosun re awon oli eke ni won ko leko o tun ma gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon mogun ni oluwa awon mogun wi nitori bayi li oluwa awon mogun olorun Israel wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin la nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá a bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébò èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alálà àwọn alásọtẹ́lẹ̀ àwọn alápọ̀ṣẹ́ àwọn wòlíì èké ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn li olówa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́ wípé ọlọ́run kọ́ ló ran wọn nítorí jẹun wọn ń wówó káàkiri ni wọn fi ń tọ̀ yín wá nínú Róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ara èmi sì bẹ̀yìn ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn ọmọ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostle sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí ọlọ́run ti fún ọ tí ó fẹ́ gbà sọnù
1: ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú àṣẹ, èyí tí o ní nígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà, ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn. Jẹ́ kí a kà á lẹ́ẹ̀kan sí, mo ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì ókan àyà wa, kí a lè sá fún ẹ̀kọ́ èké, kí a lè sá fún àwọn wòlíì èké, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa. Ó ní ara, èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́. Ó yẹ kí a béèrè lọ́wọ́ wa, ẹ̀kọ́ wo ni a ti kọ́? Ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristì nìkan ṣoṣo. Wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ìrobọ Jésù, tàbí ikú Jésù Kristì lórí igi àgbélébò kò tó fún ìgbàlà wa, ó ní kí a máa sá fún wọn. Ẹ̀kọ́ wo la tún ti kọ́? Àti kọ́ wípé bí a bá wà nínú Kristì, a di ẹ̀dá tuntun. Wípé ohun àtijọ́, ìpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́, ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́, ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́, àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́, ìfẹ́ ọkùnrin ba ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́, ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó di ẹ̀dá tuntun. Àwọn ohun àtijọ́, ìwà ìrìn àtijọ́ wọ̀nyí, wọ́n ti kọjá lọ, kíyèsí wọ́n di tuntun. Oníkaṣọ́ra o, bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́, a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́, a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́, tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ, tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnú kọ́bọ̀dù, kí a máa ṣí láti ilé dé ilé. A kò ha ti kọ́ wa wípé ọkùnrin kan, aya kan, a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe. Ò ní kí a ṣọ́ra, kí a má jẹ́ ẹni tí ń káàkiri, kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri. Ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn. Bí a sì ti ń gbọ́ràn, ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹsàn-án. Hebrew orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri, nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́, kìí ṣe nípa oúnjẹ. Nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè. Ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn. Àwọn bíbélì, ẹsẹ̀ bíbélì tí a kà wọ̀nyí, ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà. Àwọn òjìyàn, wọ́n ń pa ara wọn run ni. Àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ Ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì, ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni? Àwa kìí jiyàn, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn. A sì ń fẹ́ ṣe ọ́ lóore, òun ni a fi ń sọ̀rọ̀ Ọlọ́run fún ọ. Ó sì rí wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn, ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí, wípé kí a ṣọ́ra, kí a máa kíyèsára, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé. Ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bí ti Kristì. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, kí a wo ìdákọ̀rọ̀ tí a ní fún ọkàn wa. Nínú Kólósè orí kejì, ẹsẹ̀ ìkẹsàn-án ati ese ikewa nitori pe ninu re ini ninu Kristi ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ninu Kristi Oluwa wa Olugbala wa Oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ese ikewa ati ti seyin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo oye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ye ki o yi owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti Olorun da si o si sobo si ipo aipe eyi ti o ba ni ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti anbi nipase won ni won di alaipe ati awa papa ki atomo Kristi le adi alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú Bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí yóò rò pé ó dára onírara nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ dídùn inú bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì ní ti àlàáfíà ní ti ìgbàlà ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ní ti ìfẹ́ ní ti orí ọ̀fẹ́ ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀ kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nipa ogo ati ola nla re o nso fun wa pe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu olorun ninu kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro olorun yi so fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te olorun ti o wo olorun we pe a fun wa ninu kristi nitori be o ye ki a to olorun lo bi abati je eni ti amushina nipa eko eke eko odi nipa asha aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o tin tele wo li eke ati eko eke ki o wa sodo olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ku oleru lo bi o ba joko sinu eko eke nitori be je ki a da oni ide je ki a gba okan re la je ki olorun fun rara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o fe ki olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele jesu kristi nikan soso nitori ninu re ni ekun iwa olorun gbe li ara iyara e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a ti n kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun we pe a fe je tire e je ki a gbadura ki a so fun olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun olorun we pe gbogbo eko eke gbogbo eko ti munisina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akon sile afi won sile ajo won nina a si n fe tele oro olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele olorun timotimo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun we pe o n fe duro sese o n fe duro ninu eko o n fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba olorun bi o ba gbadura ti o gbẹkẹle olorun ti o simile olorun bi o tile je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Irere ti maku, ori ikini, ibere irere Jesu Kristi omo Olorun bi ati ko ninu iwe woli Isaiah. Kiyesi mo ranse mi si waju re, eni ti yo tun ona re se ni waju re. Ohun enikan tin kigbe ni iju, etun ona Oluwa se. E se oju ona re to, Yohanu de, eni ti o n baptisi ni iju, ti o si n wasu baptisimu ironu pe wada fun idariji ese. Gbogbo ilẹ̀ Judea àti gbogbo àwọn ará Jerusalemu jáde tọ̀ lọ, a sì ti ọwọ́ rẹ̀ baptisi gbogbo wọn ní odò Jọ́dánì, wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Yohanu sì wọ aṣọ ẹrun ìbákasí ẹ̀, ó sì di àmùrè àwọ̀ mọ́ ẹ̀gbẹ́ rẹ̀, ó sì ń jẹ isú àti oyin ìgàn, ó sì ń wàásù wípé ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, ó kún bàtẹ ẹsẹ̀ ẹni tí èmi kò tó bẹ̀rẹ̀ tú. Èmi fi omi baptisi yín, ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mímọ́ baptisi yín. Ó sì ṣe ní ọjọ́ wọn ni Jésù jáde wá láti Nasareti ti Galilee. a si ti owo Johanu Baptisti re ni odo Jordani loju kan na bi o si ti goke lati inu omi wa ori orun pinya emi nso kale bi adabale lori o nkan si ti orun wa wipe iwo ni ayanfe omo mi eni ti inu mi dun si gidigidi loju kan na emi si dari re si ju o si wa ni ogoji ojo ni ju ati owo Satani danwo o si wa pelu awon eranko igbe awon angeli sin.

0: kò lè gbàwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó gbàwẹ̀ ní ìjọ wọn ni kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ tuntun mọ́ ògbólógbòó ẹ̀wù bí bẹ́ẹ̀ kọ́ èyí tuntun tí a fi lẹ̀ afa ògbólógbòó ya aṣọ a sì máa ya síwájú kò sí ẹni tí fi ọtí wáìnì tuntun sínú ògbólógbòó ìgò bí bẹ́ẹ̀ kọ́ ọtí wáìnì tuntun abẹ́ ìgò náà ọtí wáìnì a sì dànù ìgò náà a sì fàya ṣùgbọ́n ọtí wáìnì tuntun ni a fi sínú ìgò tuntun ó sì ṣe bí jésù ti ń kọjá lọ láàrin oko ọkà ní ọjọ́ ìsinmi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí máa ya ipé ọkà bí wọ́n ti ń lọ àwọn farisi sì wí fún pé wò ó èéṣe tí wọ́n fi ń ṣe èyí tí kò yẹ ní ọjọ́ ìsinmi ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti ka ohun tí dáfídì ṣe nígbà tí ó ṣe aláìní tí ebi sì ń pa òun àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ inú ilé ọlọ́run lọ ní ọjọ́ abiatari olórí àlùfáà tí ó sì jẹ àkàrà ìfihàn tí kò tọ́ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ó sì wí fún wọn pé a dá ọjọ́ ìsinmi nítorí ènìyàn a kò dá ènìyàn nítorí ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi pẹ̀lú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Máàkù, orí ìkẹta. Ó sì tún wọ inú sinagogu lọ. Ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ. Wọ́n sì ń ṣọ bí yóò mú lára dá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fi í sùn. Ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé dìde dúró láàrin. Ó sì wí fún wọn pé ó tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú. Láti gba ẹ̀mí là tàbí láti parun. Wọ́n sì dákẹ́. Nígbà tí ó sì fi ìbínú wo gbogbo wọn yíká tí inú rẹ̀ bàjẹ́ nítorí líle àyà wọn ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ̀ ó sì nà án ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì. Àwọn farisi jáde lọ lójú kan náà láti bá àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù gbìmọ̀ pọ̀ sí bí wọn ìbá ti ṣe pa á. Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì kúrò níbẹ̀ lọ sí etí òkun. Ìjọ ènìyàn púpọ̀ láti Galilea àti Judea wá sì tọ̀ ọ́ lẹ́yìn àti láti Jerusalemu àti láti Idumea àti láti òkè odò Jordani àti àwọn tí ó wà ní Hatire òun Sidoni. Ìjọ ènìyàn púpọ̀ nígbà tí wọ́n gbọ́ ohun ńlá tí ó ṣe wọ́n tọ̀ ọ́ wá. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n mú ọkọ̀ kékeré kan súnmọ́ òun nítorí ìjọ ènìyàn kí wọ́n kí ó má baà bì lú nítorí tí ó mú ọ̀pọ̀ ènìyàn láradá tó bẹ́ẹ̀ tí wọ́n ń bi ara wọn lù ú láti fi ọwọ́ kàn án. Iye àwọn tí ó ní àrùn àti àwọn ẹ̀mí àìmọ́ nígbàkúgbà tí wọ́n bá rí wọn a wúlẹ̀ níwájú rẹ̀ wọn a kígbe sókè wípé ìwọ ni ọmọ Ọlọ́run. Ó sì kìlọ̀ fún wọn gidigidi pé kí wọn kí ó má ṣe fi òun hàn. Ó sì gun orí òkè lọ ó sì ń pe ẹnikẹ́ni tí ó fẹ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n sì tọ̀ ọ́ wá. Ó sì yan àwọn méjìlá kí wọn kí ó lè máa gbé ọ̀dọ̀ rẹ̀ àti kí ó lè máa rán wọn lọ láti wàásù àti láti ní agbára láti wo àrùn karùn sàn àti láti lé àwọn ẹ̀mí èṣù jáde. Simoni ẹni tí ó sì sọ àpèlé rẹ̀ ní Pétérù àti Jákọ́bù ọmọ Sebede àti Jòhánù arákùnrin Jákọ́bù ó sì sọ àpèlé wọn ní Bòanágè èyí tí í jẹ́ àwọn ọmọ Àrá àti Ándérù àti Fílípì àti Bátólómíò àti Mátíù àti Tómásì àti Jákọ́bù ọmọ Alfeo àti Tádéù àti Simoni tí à ń pè ní Sẹ́lótè àti Júdásì Ìskáríótù ẹni tí ó sì fi hàn pẹ̀lú. Wọ́n sì wọ ilé kan lọ ìjọ ènìyàn sì tún wọ́jọ pọ̀ àní tó bẹ́ẹ̀ tí wọn kò tilẹ̀ lè jẹ oúnjẹ. Nígbà tí àwọn ìbátan rẹ̀ sì gbọ́ èyí ni wọ́n jáde lọ láti mú un nítorí tí wọ́n wípé orí rẹ̀ bàjẹ́. Àwọn akọ̀wé tí ó ti Jerusalemu sọ̀kalẹ̀ wá wípé ó ní Beelzebubu olórí àwọn ẹ̀mí èṣù ni ó sì fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ó sì pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì fi òwe bá wọn sọ̀rọ̀ pé sátani yóò ti ṣe lè lé sátani jáde bí ìjọba kan bá sì yapa sí ara rẹ̀ ìjọba náà kì yóò lè dúró bí ilé kan bá sì yapa sí ara rẹ̀ ilé náà kì yóò lè dúró bí sátani bá sì dìde sí ara rẹ̀ tí ó sì yapa òun kì yóò lè dúró ṣùgbọ́n yóò ní òpin. Kò sí ẹni tí ó lè wọ ilé ọkùnrin alágbára kan lọ kí ó sì kó o ní ẹrù lọ bí kò ṣe pé ó tètè kọ́ di ọkùnrin alágbára náà ní okùn nígbà náà ni yóò lè kó o ní ẹrù ní ilé. Lóòótọ́ ni mo wí fún yín gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó darí wọn jẹ àwọn ọmọ ènìyàn àti gbogbo ọ̀rọ̀ òdì nípa èyí tí wọn ó máa fi sọ̀rọ̀ òdì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kì yóò ní ìdáríjì títí láé ṣùgbọ́n ó wà nínú ewu ẹ̀bi àìnípẹ̀kun nítorí tí wọ́n wí pé ó ní ẹ̀mí àìmọ́. Nígbà náà ni àwọn arákùnrin rẹ̀ àti ìyá rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n sì ránṣẹ́ sí i wọ́n ń pè é àwọn ọ̀pọ̀ ènìyàn sì jókòó lọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí fún un pé wò ó ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ ń wọ lóde. Ó sì dá wọn lóhùn wípé ta ní ṣe ìyá mi tàbí àwọn arákùnrin mi. Ó sì wo gbogbo àwọn tí ó jókòó lọ́dọ̀ rẹ̀ yíká ó sì wípé wo ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ Ọlọ́run òun náà ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi.
2: Ọlọ́run, Baba wa ti Baba Jesu Kristi Oluwa wa. A dupe lowo re fun anfani ti o fun wa. Lati ye oro re wo. Oro ti mu ni ye. Oro ti o man le iku pada leyin eni. Oro ti o si nse awotan gbogbo arun patapata. Ati oro ti o je ki a ni igbala. Ti o si nje ka ba iwo Olorun elada wa laja. A dupe fun anfani yi a nbe o we pe ki anfani yi ki o ma se bo lowo wa. Bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa. Ki o si wa lori awon omo wa. Ati lori awon ara ile wa. Ki oro yi ki o si se to ki o si se ipase wa di odo re ni ikehin.
3: Amen.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa.
3: Amen.
2: A o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wi pe bi a ba fara balẹ ti a se teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye enikankan wa o daju wi pe ibukun ti a nreti e ti a ti n fi okan daaniyan nipa re o daju wi pe yo je ti wa sugbon opolopo nitori wi pe ifoju ti o wa ninu enikankan ati eda kankan ni a ma n ro wi pe Olorun n se bi eni pe a je oni igbese a si ma n sa fun Olorun bi Olorun ba kan enu ilekun wa ti o so pe oun bere wa a ma n ro wi pe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma n sa fun Olorun a si ma n so fun awon ti o wa nitosi pataki awon ti o n wa su oro Olorun fun wa tabi awon ti won pe wa wi pe ki a ka lo lati gbo oro Olorun pe ki won so fun Olorun wi pe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan Olorun a ti ro wi pe idajo ni Olorun fe gbe ko wa loju nitori be a ma n sa fun Olorun a si ma n kaakiri a n fe ibukun sugbon o se ni laanu wi pe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti Olorun ni fun won sugbon awa ti a ti so ara wa di isansa kuro lodo Olorun ti a n sa kaakiri ti a si n wa ibukun mo fi lo fun o loni wi pe bi o ba n fe ibukun tooto owo Olorun ni iri re ati alaafia re ni o wa ibukun ti a si n fe owo Olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba Olorun dore ti a si n bere lowo re wi pe ibukun wada o daju wi pe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro Olorun loni wipe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi aba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wi pe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba ada bi eni wi pe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o ada bi eni pe o jina si o pupo be na ni ibukun olorun o wa ni to si re bi abala o loju sugbon o jina si o bi abadi o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun a wi pe ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si npe o wi pe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona o nko soso ti o si nwo ke se wi pe boya oje omode tabi agba awon ile apeje wa ti a ma fun ni ni iwe bi o ba ti nfe wole a wo ibi ti o ti nbo oruko re tabi boya afon ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti nfe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o sese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti wo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi si nfe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma nfun ni ti a fi ma n da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma n se ojuse ti re ni inu ile isin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi a ba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan won yi kuro ona si ibukun koni si sile ini afi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun a wi pe aye buru wi pe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wi pe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to leti wi pe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun a wi pe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi ro wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan won yi lo si ile lati mo loni we pe ona si ibukun wa o so fun wa ohun ti a de na yi ti o fe ri le owo wa ibukun li fu okunrin na ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n poro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta merin ko ti buruju fun won ninu ti iyawo won wa ninu awon elese o wa n so fun wa wi pe bi o ba di igba ti a ju ese sile ise ko ni ju wa sile bi o ba di wi pe a ju ese sile ni iru iru ati eya ese o n so fun wa wi pe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gba awe a le sokun a le so wipe a ti gbo ipe olorun wipe ekan lekun a o si si ilekun fun yin e wa kiri e o si ri e beere a o si fi fun yin mo se bi gbogbo wa na ni a ti n gbadura a ti n beere a ti n wa kiri a si ti n kan lekun kini se ti ilekun ibukun olorun ko si sile Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀ síbẹ̀ a máa rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, ìkú omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá. Kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsáàtì ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn, tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókòó àwọn ọ̀mùtí ni ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn. Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Tali ó lé òṣì. Tani ó ní ìbànújẹ́. Tali ó ní ìjà. Tali ó ní asọ̀. Tali ó ní ọgbẹ́ láìnídìí. Tali ó ní ìpọ́njú. Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí a ń gbé mì tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin, àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè mi ó jí? Orun ikú nìyẹn o. Nígbà wo lè mi ó jí? Èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọ́ràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, leon tin je ke odi mo fun wa wipe ade na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wipe iwo ko ri ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o nse tele tele aronu pe ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o nse asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini odo olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro le osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wi pe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wi pe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wi pe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa le osan ati le oru ole maro ki ninu okan re ki o si ma je oleri wi pe abajo ti ibukun jina si mi nitori wi pe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wi pe o je ohun ti o ma mu egun olorun bani lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke gbe ijoko sita ka ma jo sefe tele tele nko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o nso fun wa pe Èyí ni ó mú kí ọ̀run kí ó sé láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán òòrùn Ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún Ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún Ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a ń fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyè sí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeéṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí o bá fọwọ́ kàn ọ́, bí o bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá mú ọ kúrò ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronupo ada mo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won tin kunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo angba ibukun won angba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki ati so awon ti won sise ti won ko owo wa le sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wi pe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won e ti an pe ni pe ewe igi nre niyan sugbon so fun wi pe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wi pe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yi ye owo wi pe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wi pe ki se fun iru ti re sugbon bi o ba ronupo ada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wi pe ki eje Jesu Christi ti ata sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obirin olobirin iyawo oniyawo ti won tori e nsa si o si gbadun obirin na obirin yo ko yeja ninu ile bo bimo o sese ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obirin yi obirin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obirin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wi pe o fe wole ni bo ti so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wi pe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin odele je kin wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o n ba okan re jeri wi pe omo olorun ni o lo n so pe ki o wole bi o ba si ti n wole ni olorun so wi pe iwole eni na ti a ti n reti iwo eni ibukun ni o n so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wi pe ewo ni o fe ninu re ni o n so pe mo n fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o n je ti re ai mo ona ibukun olohun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun ni ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon won yi ni won da bi iyanbo ti a fe fe nfe lo afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won da bi iyanbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi jitile won ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won adabi iyanbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jacobo ori karun jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyi so fun awe pe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyi so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo n se li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje Jesu Christi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa Jobu ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu ago re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a ri eni to fe wa wo mo osi re se o wa o so fun wa ona lati gbagbe osi ati adanu ti o nda wa o so wi pe iwo o gbagbe osi re iwo o si ranti re bi omi ti o ti san koja lo ojo aye re yo si mole ju osan gangan lo bi okunkun ti le bo mole nisisin yi iwo o da bi owuro o so wi pe ko si wahala ti o le gbe de odo olorun o so le oni tabi aje nle o tabi awon eni inu aye ni won ko je ki o sun le oru tabi awon emi esu ni won rin omole tabi ise ni o nse o airi sese ni tabi o npawo si ajadi apo tabi ori buburu le ori wi pe o ti de ba o onkon ti o wu ki o je oni bi okunkun ti le bu o mole nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe ah eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o sese nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si jewo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje jesu ki o we gbogbo re kuro patapata o daju wi pe gege bi ileri olorun ti o ti duro o so wi pe iwo gbagbe osi re mo si mo wi pe oro olorun ki ye ileri re ki saki o si so fun a wi pe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omole nisisin yi iwo da bi owuro iwo wa lai lewu eyi so wi pe aja ma ri o a ma sa eni to wa lai lewu niyan osu a ma ri o a ma sa oni won o wa si odo re ni ekan soso won o sa ni igba meje oni kiki oju re ni won fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigba ti o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀ àdà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún ń gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònú pòwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi, wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́ ni, gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rán síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátírì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi ń bínà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mi, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònú pọ̀ dáadáa ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ. Gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́, o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ. idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re.